àtúpalẹ̀ èdè òyìnbó sẹ́dẹ̀ Yorùbá nínú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa iléeṣẹ́ àgbà yìí dá 103.5 FM èdè òyìn Lagos látago mẹ́fà ìdájí sí aago méje àárọ̀ ní gbogbo ọjọ́ Monday sí ọjọ́ Friday òwe tó dá nínú ìròyìn tó múnádóko ẹ̀fẹ̀ àwàdà tó dá ìkúnnú nínú ìròyìn jẹ́ ti gbọ́ ní 103.5 FM èdè òyìn lẹ́tí máa bá wa pàdé láàárọ̀ èèyàn ní polówó ẹ̀jà lórí ẹ̀tọ́ yìí kó mọ́ táwọn ara wa ra mẹ́ta títa 103.5 FM radio 1

0: ǹjẹ́ ẹ ti gbọ́ lẹ́tọ̀ láti kọ́ ní rédíò 101.3 FM ojúmọ́ eré ojúmọ́ ayọ̀ àlàáfíà ìgbéga ló mọ́ wa láàárọ̀ òní. Ẹ ti ń gbọ́ wa lónìí ọjọ́ Friday ọjọ́ Jímọ̀ ọjọ́ keje ní kẹjọ ọdún 2026. Ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba fún àdúgbà orí ọ̀fẹ́ tá a fi wà láyé tá a wà láàyè tá a fi jírí ìmọ́lẹ̀ ọjọ́ tòní. Kí Ọlọ́run ọba kó túbọ̀ máa gba ọpẹ́ wa ní o ẹnu ọpẹ́ kan èyí ló la fi ń kí wa o. Ẹ káàárọ̀ sa ẹ káàárọ̀ mà níbi gbogbo tí ẹ wá láti kọ́ ní rédíò 101.3 FM ẹ̀ka Nàìjíríà ti ìpínlẹ̀ Èkó tá a wà ní 1A Adékunlé Fájúwe GRA Ìkẹjà ní ìlú Èkó. Ibẹ̀ náà láti ṣe méje ìyá mẹ́fà lórí ètò wa ètò yìí ǹjẹ́ ti gbọ́ tá a ti máa ń mú àwọn ìròyìn ọlọ́kan òjọ̀kan àwọn ìròyìn tó jẹ́ wípé ìjọba fòǹtẹ̀lù lára wọn nínú àwọn ìwé ìròyìn tí ìjọba fòǹtẹ̀lù bí wọ́n ti ń jáde lọ́kọ̀ọ̀kan èjèèjì ẹ ò tí a ò ní jẹ́ kí etí yóò di ǹjẹ́ ti mira pé any other one is a counterfeit. Ìkọ́ ni rédíò 103.5 FM ẹ káàárọ̀ sa ẹ káàárọ̀ mà ẹ káàárọ̀ èèyàn rẹ ni Ọlá Abọ́sẹ̀dé ọmọ Saliu lukọ mi.
1: Ó dáa kó ojúmọ́ kó ojúmọ́ kó ojúmọ́ mọ́ níbi gbogbo tẹ́ ẹ ti láwọn àti máa gbọ́ wa láàárọ̀ yìí. Bí ṣe ò bá pẹ́ ni ẹnì kò tún gbọ́dọ̀ pẹ́ṣẹ́ mọ́. Bí ẹ bá wojú aago yín báyìí ẹ rí pé aago mẹ́fà ó ti kọjá ìṣẹ́ márùn-ún gerege báyìí. Bí tiyín ò bá rí bẹ́ẹ̀ ẹ tẹ̀yìn lè
0: tanná
1: kẹ́ dojú ẹ̀ kẹ́ dáko. Ẹ jẹ́ wípé
0: kẹ́ẹ̀dẹ̀ta.

0: Avec un taquet, le pouvoir, on s'y sait.
1: Ouais, la bâtirie. To, à qui y a le log, ou à coucher, ah non, à ce tout coup, moura, tu n'es pas bâti, dame.
0: Ami,
1: ou à pour money, un chou, et si carbo, tu es, tu vas tout parler, nous, ou à jouer du monde, ou à. On est le jockey, j'ai au chouquet, non, du 2026, ou à jouer du monde, ou ni, à ma fille, qui go boye, et j'ai moumine, et à ti moumine, ou doudou, yon, l'ika, ten, l'enfant, y'a ti mou, du pé, à salam, ou à l'époux, ou à la mot, ou la y, ou à barra. Tu es un dame l'homme bato et jacquie ma lunio et aussi coco au chef. Te vois ta gadi, pédu au lili, te vois son money pédu et bon la bala. Ara, mami, on m'a balogun loco. Miako, jumao, et cabo, souri, mamu, ni au coca et jiji. Yon la roi, pousse chez daddy, oda, et ti bao,
0: pekini,
1: okoiro, ni mi, yon lori, ni nu wero, ni ponchi. Elle est au jadi la roi, et ja bere, bayi, so, et disse ni, tu nous si choubula yo bayo, yon fun le chilogun lori le de wana. Nigeria pelu bi are orileede yi ba Ahmed Tinubu bi won ti se buwolu owo afikun o eleyi ti o je owo osu iyun fun awon to je osise ologun ninu orileede wa Nigeria o pelu bi won ti se fidi e mule yo nise ni owo won yo tubo gbepe lisi ni o sugbon ni bayi o afikun owo osu awon osise ti won je osise omo ologun de wa Nigeria yi nise ni royin ti wa fidi e mule laaro iwe pe to nise opolopo awuye wuye na lo ti se kini lo ti be yo lati odo awon to je egbe osilu alatako yake jade orilede wa naijiria gege bi iwe royin punch bi won se fidi e mule niyun lati abuja lati ojo isegun ose ta wa ni o na ni won tin ko awon o to se pe won wa se akojopo re patapata ti won si visita aro kutukutu oni o la gege bo ti wa niyun lati odo awon egbe latako gbogbo ti gbogbo won fi oju woye won han o won ni bo ti se ri niyun pelu egbe osilu ti social democratic party sdp osilu ni Nigerian People's Party tawon egbe oselu mejeji ni se ni won pade Tinubu wi pe un oku omo se igbese eleyi da pupo pupo ju lati ri daju wi pe igbaye gbadun awon omo ologun orilede wa Nigeria o se kini o tubo fese mule to si moyan lori si won ni eleyi gan ni o tu je ki eto abo orilede wa Nigeria ko tu bule si ni tori wi pe kini binu eyan badun eyin o sise nenu ise daada ni ninu oro ti egbe oselu Labour ati egbe ti obi Obedient movement. Our men are not shaking. One by walk, she wants his own with petrol. Cherry, I guess it. A lady, Tia, Egbe, you knew I put away. Only big bad, then you need bad do. And he's saying, only we pay Bogweg, Bogwena, Isalwalo, Longbo, or not bad, Kenna Janani, Tori, we pay, they told the Bobo, or not say, a lady, I let you know, Bungo, or for Lopa, where Goshilu, or not shaking. You want sorrow, T. Elepo, Shubaga Gabby, Leshiare, much dear Mule. Wọ́n ni wípé ṣe rí ìlànà owó tuntun yìí wọ́n ní àwọn ọmọ wọn bẹ̀rẹ̀ sí ní gba owó náà tí ó sì bẹ̀rẹ̀ sí ní ṣe kíni tí ó bẹ̀rẹ̀ sí ní wọlé tí wọ́n mọ̀ gbọ́ gbagangbaga láti ọjọ́ kìíní oṣù kẹsàn ọjọ́ àwáì òun náà ni o wọ́n ní pé eléyìí gan ló jẹ́ ìgbésẹ̀ eléyìí tó jẹ́ pé ó lágbára tó ga jùlọ eléyìí tó jẹ́ tí wọ́n ti gbé nínú ìtàn ìṣàkóso orílẹ̀-èdè wa Nàìjíríà torí wípé kíni àfikún owó yìí wọ́n ní ààrẹ kankan ò ṣe rí ìyún nínú ìtàn orílẹ̀-èdè wa Nàìjíríà ìyún fún iléeṣẹ́ ológun o wọ́n ní wípé owó tùlùtùlù báyìí náà torí wípé nígbà tí wọ́n bojú wò dáadáa tí wọ́n sì yànnà náà láàrin bí ìdá 30 sí ìdá 80 ìdá sí ìdá 80 ìyún 30% to 80% náà ni wọ́n fi yí owó náà tí wọ́n fi yí sókè léyìí tó túmọ̀ sí wípé àwọn tí ó jẹ́ ọmọ ológun bí ẹgbẹ̀rún ọ̀tàlé ní ìgbà ó dín mẹ́wàá ìyún 250,000 military personnel náà ni wọ́n mọ̀ ṣe kíni ni wọ́n mọ̀ fún ní owó náà wọ́n sì mọ̀ jẹ̀múlá àfikún owó oṣù yìí ìròyìn pọ̀ nínú ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ ẹ lọ bẹ̀ kẹ́yìn náà lọ gba balance láàárọ̀.
0: Ǹjẹ́ ẹ ti gbọ́? Ora ìròyìn àkọ́kọ́ tèmi ìròyìn àlọ́ náà ni onínú ìwé ìròyìn Daily Post lélẹ̀ wà láàárọ̀ tòní níbi tí wọ́n ti ń sọ wípé ìdùnnú ńlá ló jẹ́ o fún àwọn ènìyàn yẹn fún wọn ní ìpínlẹ̀ Ogun lánàá òde yìí ni o pẹ̀lú bí àwọn ọmọ ilé ẹ̀kọ́ gbogbo níṣẹ́ pé ICT Polytechnic tó wà ní Sápàdé ní ìpínlẹ̀ Ogun tí wọ́n ní àwọn ajínigbé tí wọ́n jí gbé onígbà kan rí wọ́n ní gbogbo wọn báyìí wọ́n ní wọ́n ti gba ìtúsílẹ̀ báyìí o lákàtà àwọn ajínigbé ọ̀hún bẹ́ẹ̀ ò bá gbàgbé ọjọ́rú ọ̀sẹ̀ tó kọjá ìyẹn ní ọ̀sẹ̀ tó náà ni a ka ìròyìn yìí ni à ń jẹ́ kó yẹ yí pé kọ́lọ́ ọba pẹ́nu wa ni o wọ́n ní nǹkan bíi aago mẹ́jọ àṣálẹ́ òun náà ni ìròyìn náà ni ó gbogbo kan wípé àwọn ajínigbé kan wọ́n ní wọ́n lọ kó àwọn akẹ́kọ̀ọ́ nínú ilé ìgbé wọn tó wà ní ojú ọ̀nà páragà ní ìpara.

0: are more one in a private hostel one, kitchen in New York, none you wow, Ginny Brown, only go why ye, to Jerry Pay, and why didn't better one in one shot shay ye for DD Ogboy, Shedu Baco, you know what, one you going, the governor, E. Milan, Lano de, you know, governor that why be a doom, or I want she shall love, Papa, only one Musha one show, to see Jerry Pay, she shall one near the British and Ginny Brown, to why ye, but let Jerry Pay, E. Bomba or Connino. Àwọn akẹ́kọ̀ọ́ náà lọ́jọ́ tẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ṣùgbọ́n wọ́n ní báyìí ara rẹ̀ ti mokun báyìí bákan àwọn òṣìṣẹ́ aláàbò wọ́n ni wọ́n ti gba àwọn akẹ́kọ̀ọ́ náà padà o wọ́n ti gbà wálé láyọ̀ àti àlàáfíà lánàá òkè yìí inú ìwé ìròyìn daily post ni ẹ̀kúnrẹ́rẹ́ ilé wà láàárọ̀ yìí.
1: Ó dábàá ti ṣe ń tẹ̀ ẹ́ síwájú ìgbọ́n
0: pé kí ni
1: ìwé ìròyìn punch eléyìí tó jáde láàárọ̀ yìí ààrẹ Tinubu wọ́n ní ààrẹ ti pa láṣẹ báyìí o látàrí awuyewuye kan eléyìí tó ń lọ káàkiri ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni wípé tọ̀ ẹ̀yọ eléyìí tó ń rí sí ìṣòwò olùkúmọkúmọ àwọn ìwà àbàjẹ́ lóríṣiríṣi tó ní ṣe pẹ̀lú ọrọ̀ ajé àti ìnáwó yùn EFCC ni wọ́n ti pe tó jẹ́ wípé níṣe ni wọ́n ṣá kọ́kọ́rọ́ mọ́ àpò òṣùwọ̀n ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun. Ṣùgbọ́n ní báyìí o ààrẹ Tinubu ti pa á láṣẹ yùn fún àjọ EFCC láti ṣe kí láti tètè ṣí ilẹ̀kùn tí wọ́n ti kíákíá kí wọ́n sì ṣe kí wọ́n kú lórí àṣẹ wípé kí àwọn bẹ̀rẹ̀ sí ní mọ ṣá kọ́kọ́rọ́ àpò òṣùwọ̀n kan eléyìí tí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun tí ó wà wọn ààrẹ fìdí ẹ̀ múlẹ̀ wípé àṣẹ yìí wípé ó ṣe pàtàkì o lọ́nà àti rí dájú wípé àwọn aráàlú nígbàgbọ́ nínú ìjọba eléyìí tó ń bẹ lóde ní gẹ́gẹ́ bó ti wà ní àágbọn ti ètò òṣèlú àwarawa ni ó fi múlẹ̀ wípé ṣe ẹ gbàgbé wípé ọjọ́ díẹ̀ náà ló kù iyùn fún wọn ní ìpínlẹ̀ Ọ̀ṣun láti ṣe ètò òdìbò wọn bẹ̀ tó jẹ́ ètò òdìbò gómìnà eléyìí tó sì jẹ́ wípé ó ṣe pàtàkì púpọ̀ púpọ̀ nínú àtẹ̀jáde lẹ́yìn ààrẹ Tinubu tí ó fi síta iyùn ní àná òde yìí ó bẹ̀ múlẹ̀ wípé tọ̀ òun ò sọ wípé kí àjọ EFCC má ṣiṣẹ́ rẹ̀ bó ti wù kó mọ̀ torí wípé ilé ẹjọ́ ti fún wọn ní àṣẹ láti gbé ìgbésẹ̀ kí wọn ó ṣe kíni kí wọn ó bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí ṣùgbọ́n bí kò bá ṣe tilẹ̀kùn mọ́ àpò òṣùwọ̀n yìí wọn ò ní lè ṣe ìwádìí hàn ṣùgbọ́n ààrẹ fìdí ẹ̀ múlẹ̀ wípé ṣùgbọ́n àkókò tí ẹ wá sí yìí gan-an ó ní ò dáa rárá o tó fi ní láti jẹ́ wípé àṣẹ gbọ́dọ̀ jáde wípé kẹ tiẹ̀ síraró lórí ẹ̀ náà tí ètò òdìbò tí ó fi bọ́ sẹ́yìn o ààrẹ sọ̀rọ̀ ilẹ̀kùn o ààrẹ fìdí ẹ̀ múlẹ̀ wípé lóòótọ́ òun ni àjọ EFCC òun ni wọ́n ti rí ìwé gbà iyùn ní ọjọ́ ka oṣù kẹjọ ọdún tá a wà yìí wípé kí ni wípé káwọn ó tilẹ̀kùn iyùn ò mọ́ àpò òṣùwọ̀n ìjọba ìpínlẹ̀ ọ̀hún o tó jẹ́ pé ìgbésẹ̀ wà ní ìbámu pẹ̀lú òfin ṣùgbọ́n ààrẹ ní irú àkókò ikọ̀ o ètò òdìbò ó ń bọ̀ lọ́nà bí ìgbà tẹ́ fẹ́ dàbàrú nǹkan ni ṣùgbọ́n ní bí ọ̀rọ̀ eléyìí tí ààrẹ sọ ààrẹ ní wípé ìgbésẹ̀ yìí ó ṣe kókó ó ṣe pàtàkì bákan náà ni wọ́n gẹ́gẹ́ bá ṣe fìdí ẹ̀ múlẹ̀ nínú ìwé ìròyìn the matrix tó wà ní ọwọ́ mi wípé kì í ṣerú àkókò yìí wọ́n ní wípé ìjọba àpapọ̀ gbọ́dọ̀ dá sí lọ́nà àti pé àwọn aráàlú wọn ò ṣe kíni wọn ò mọ bu ẹnu àtẹ́lu ṣàkóso ó ṣe pàtàkì bákan náà ni wọ́n gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí ẹ̀ múlẹ̀ nínú ìwé ìròyìn the matrix tó wà ní ọwọ́ mi wípé kì í ṣerú àkókò yìí wọ́n ní wípé ìjọba àpapọ̀ gbọ́dọ̀ dá sí lọ́nà àti rí dájú wípé àwọn aráàlú wọn ò ṣe kíni wọn ò mọ bu ẹnu àtẹ́lu ìṣàkóso tó wà lóde báyìí bákan náà nínú ọ̀rọ̀ àwọn tí ó jẹ́ olóṣèlú nínú ẹgbẹ́ òṣèlú alátakò ìyún Atiku Abubakar àtòun àti Peter Obi àwọn náà sọ̀rọ̀ ti ìlẹ̀kùn o wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé tọ̀ níṣe ni gẹ́gẹ́ bí Atiku ṣe sọ tiẹ̀ ó ní wípé bí ìgbà tí ìṣàkóso tó wà lóde ní orílẹ̀-èdè yìí bí ìgbà tí wọn ò lójútì ni bí ó ti wù kó mọ wípé ó wá hàn dájú gbangba gbangba wípé ìṣàkóso ti ń bẹ lóde báyìí iná ní ṣe kíni ní sọ bí EFCC bí wọn ó ṣe ṣiṣẹ́ wọn òun ní sọ fún wọn pé ẹ rìn sí bí yìí ẹ lọ ṣakọ́kọ́rọ́ mọ́ bí yìí ẹ lọ gbé ẹni báyìí o nínú ọ̀rọ̀ òbí tiẹ̀ òbí fi kò bá kùn gbé ọ̀ràn ránṣẹ́ sí àjọ EFCC pẹ̀lú bó ṣe ṣe kìlọ̀kìlọ̀ wípé ẹ má da lábàá o wípé ẹ̀yin náà fẹ́ dá sí ọ̀rọ̀ òṣèlú torí gbogbo tẹ́ ń ṣe yìí ọ fẹ́ jọ mọ́ pé ẹ̀yin náà ti fẹ́ mọ gbàbọ̀dè fún wa níbi iṣẹ́ eléyìí tẹ́ yàn láàyò ẹ wo ìròyìn pọ̀ ńbẹ̀ mo bẹ̀rẹ̀ láti inú ìwé ìròyìn punch mo sì parí ẹ̀ sínú ìwé ìròyìn ti the matrix eléyìí tó wà ní ọwọ́ mi láàárọ̀ yìí.
0: Ǹjẹ́ ẹ ti gbọ́ ó dá jẹ́ kí ọlẹ́yìn lórí ìròyìn eléyìí tó kà yẹn náà ni onírèròyìn the matrix ni àjọ EFCC àwọn náà ti wá bọ́ọ̀tù àwọn ti soro o latari oro eleyi to nlo kaakiri wi pe pelu awon esun lo kan ojo kan ti awon ara ilu atawon eyan jako jankan ni then ti won fi so fun wi pe ki alode o se wa je wi pe e se wa diju si ipinle osun bayi ki lode won ni bi o ba ni owo kan osori ninu ni koni je asiko to je wi pe o ku die ki ti won ma dibo gomina yen ni inu osu yi ohun lo wa di pe e wa lo sa kokoro mo apo osu won ijoba ipinle ohun won ni rara EFCC iyan di economic and financial crimes commission awon na ti wa bot awon ti soro o won ni agbogbo oro te nso aeso oro patapata ni aeso oro gba ni won ni eleyi won ni e ko si e ni owo kan osuli nunu won ni ise awon la won se be na ni awon kan tu wa nso wi pe wi pe ni ipinle Ekiti na wi pe o ye ki won lo koja lo si ipinle Ekiti kon lo se iwadi to lorin gege bi won se se ni ti ipinle Osun ti won si ti won ni o ya eyin na e koja lo si ipinle Ekiti mewa nsele nibe won ni ise awon la won se won ni to ba kan wi pe ti o ba gba ka won koja lo sibe ka won se iwadi won ni awon ma se iwadi won ni pe awon o ti e wo pe boya idibo nbo won ni awon se se won bi ise ni awon wo pe boya awon fi ti idibo si won ni pe rara o won ni ko ni owo kan idibo ninu eni to wa soro to je oga agbajo EFCC ni anode yi ni ori eto kan ni ni ori ikan ni amohunmaworan ohun lo ti soro o ni pe ise tawon se won ni awon se iwadi awon se ti takutaku ni won ni ko si ti oselu nbe won ni awon o ni won ni ko si idi kankan ti awon fe fi koja lo si ipinle Ekiti lati lo ma iwadi ohun ti o ye ka awon iwadi to pe kini ti o ba leto fun awon ka awon iwadi awon ma lo won ni sugbon ti ti osun awon mo wi pe o ti fe ma bi bi ani pe won fe ma ku awon owo kan je idi ni to bi je pe awon lo sibe awon koja lo sibe awon lo se ise won bi se won ni titi osun ta won ti pa won ni ki sa kokoko ki se keji won ni ba awon se machine ko ta won ba ti ri pe o ti fe yiwo abi o ti fe ma dabi ani pe ehe won ni awon ma koja lo sibe won ni nigba titi edo na ti ipinle edo won la awon se be won ni to si je wi pe lasiko na awon ri owo to je wi pe o n lo bi billion 12 awon ti e ri daduro won bi awon ba se be won ni owo ohun won ma na sibi ti ko ye ko na si ni won ni fun ide yi ise awon la won se o gbogbo eyin te egbe awon oro kan po yenu wi pe awon mo won ni awon odiju won la won odaju so ipinle Osun o won ni ise awon la won se won ni sugbon ni bayi ti are ti wa ni ka awon koja lo si ile ejo ko lo gbe ese kuro lori e won ni bi ase bi are se wi gele na ni awon ma se ni ero in the matrix ni ekun ra ile wa
1: o da ba ti se nte siwaju nje ti gbo o
0: latari
1: oro awuyewuye leyi to nlo lori ayederu ajo kan eleyi ti won ni pe nbe lode to fa oloye Femi Gbajabi Amila to fa dani ni o ibe gangan ko nla lo sugbon ni bayi o won ni ajo ICPC won ni won mo tun ti siso loju ajo meji ototo kan eleyi to je wi pe won ke fi pe labe ajo kan eleyi ti won ni o je ayederu ti won pe ni Presidential Foreign Intervention Promotion Council PFIPC eleyi ti won ni Adeniyi Matthew Adeyemi to se kini ti olohun ni oga agba re ni o edi ti o je oga agba ajo ICPC ni Dr. Musa Adamu Aliyu on lo siso loju eleyi lana ode yo pelu bo ti se so wi pe to awon se ise iwadi awon gege bi ase eleyi ti are Tinubu fi sita iyun ni ana ode yi to si yan na wi pe to ibe la won ti lanfani lati ri daju wi pe ajo meji kan o mo tun wa labe ajo ti won di arakunrin yi to da le ngba na ti wa paro ka ki to fe mo fa awon alaise to fe mo fa awon wole o won ni ajo akoko ohun na ni ajo ti won di pe won pe ni Presidential Economic Advisory Council won ni iyun na won ni ba ka ori won lo lati fi se awon ise buku kan iyun labenu ni o won ni se ni won lo nse won lo nsoju ile ise are wi pe awon la won se nkan bayi awon la won se nkan bayi sugbon opolopo ise won won ni ko se kini ko ti e ba ofin mu rara bo ti wu ko mo won bi awon ajo yi bi won ti e se sise gan won ni oye won ajo elekeji oni won pe ni FCT Investment Promotion Agency FIPA ati the Foreign Investment Promotion Agency eyin won ni awon mejeji won sa ko won po won ni pe gbogbo won yi won ni ayederu yi pata ayederu patapata oni won won ni wi pe nise ni won se agbekale awon ilana eleyi to je wi pe o wa ni ti won ti won ni won ni awon iwe ti won eleyi to je pe won fi nsise o eleyi ti won si fi die mule wi pe won lo apo osu won eleyi to je ti ile ifowo pamo sugbon to je pe labe ibi ti won ti nsise won ni wi pe ko bo fi mu bi o ti wu ko mo won ni ayederu ni o ewo won ni sugbon won ti wa ti pe won ti jewo gan o sugbon arakunrin adeyemi Matthew olohun si nwo ohun si wa lakata ajo ICPC bayi ti won si nse kini ti won fi oro wa lenu wo ise iwadi o si nlo lori e lowo lowo e fe ka royin tan iwe royin Daily Post na lo ko royin ohun laaro yi
0: ni afikun si royin eleyi to mu yi ni iwe royin Vanguard na ni eleyi wa ni bi to tin so wi pe ajo to mi si iwa ibaje atawon iwa bi eleyi to jo mo iwa ibaje yen ICPC iroyin to ka ton yen nbe lo tin fi die mule wi pe won ni funfun bayi ni owo olori awon osise ijoba apapo fun are Tinubu iyen oloye Femi Gbajabi Amila wa o lori oro kan ile to nja kiri olori ajo kan eleyi ti won ni ayederu ti won pe ni Presidential Foreign Investment Promotion Council PFIPC pelu bi won ti se fi enu ko leyin iwadi won oga agbajo ICPC ni dokita Musa Adamu Aliyu ohun na lo fi abajade na sita o ni jeta ode yi ni ilu Abuja ohun ni tori ojo awo ose yi gan ohun lo pe ogbon ojo eleyi ti are ti pa lase wi pe ki ise iwadi ko waye lori oro ni ori oro na so ti je wi pe gbadi wi pe won ni ti Gbajabi Amila ba jebi wi pe ko jiya ise re lori ayederu ajo PFIPC o ti won ni arakunrin kan ti oruko re nje Adeyemi Matthew ohun ni pe ohun ni oga agba re Aliyu ni ohun ti fun are ni abo o lori oro na leyin iwadi awon o o ni Femi Gbajabi Amila o ni ko mo ohun kohun nipa oro na rara bo ti wo ko mo ekun rara iroyin eleyi ninu iwe iroyin Vanguard le o ti ri ka siwaju si
1: o ja ba ti se nte siwaju nje ti gbo
0: mekini
1: ninu iwe iroyin The Matrix eleyi to jade laaro yi e ja wo lapa ti bi yo iroyin ti fidi e mule pe di fun igba akoko lati odun 2023 won ni en ti o je igba keji are orilede wa Nigeria iyun Kashim Shettima won ni ise le o ti lo fun isin lenu ise olose
0: meji
1: lati odun 2023 won ni igba kokko re ti Kashim Shettima to je igba keji are ti o lo fun isinmi lenu ise o iyun lati ojo kokan din ni ogbon osu karun odun 2023 atejade ni anao to waye iyun to jade sita ni anao de yi lati odo en to je olubadamoran pataki iyun lori oro iroyin ati ibara eni soro fun are iyun Stanley Nwocha na lo fi eleyi to fi die mule won ni ibi ti Stanley Nwocha eyun ni office igba keji are pelu bo se yanan na wi pe to ni awon akoko yi ohun na ni igba keji are ni office awon ise eleyi to je wi pe o tun je ise ilu won ni yo ka awon iwe kan yo mo fu yo opolo to pinpin awon bi ise yo tun se tesiwaju siwaju si ni o bakan na gege bi atejade won ide ohun se fi die mule won ni wi pe isinmi lenu ise yi yo mu ki igba keji are ko tun le lo ori ofe lati se atungbeyewo awon eto lori sirisi labe isakoso eleyi to nlo eyin bi le labe eleyi ti won pe ni ireti isodotun iyun new renewed hope agenda don fi die mule lokokan ejeji ṣugbọn to se koko be gan ohun ni wi pe igba keji are o ti lo fun isinmi lenu ise fun igba kokko lati odun 2023 ti won ti gbo pa ase gege bi are ati igba keji orilede wa Nigeria be karoyin iwe iroyin punch ati iwe iroyin The Matrix na ni ohun ni wi pe igba keji are o ti lo fun isinmi lenu ise fun igba kokko lati odun 20 ti won ti gbo pa ase gege bi are ati igba keji orilede Nigeria be karoyin iwe iroyin punch ati iwe iroyin The Matrix na ni mo ti mu jade laaro yin
0: nje ti gba apalapata fun ile ise olopa orilede yi iyan Olatunji Jisu o ma ti bu pe ki awon atunse kan ki o waye ninu ile ise olopa orilede yi ni bebe ni o ti wa npa lase wi pe ki atuto ko waye lawon ile mejo kan nipase piparo awon komisona olopa be ki won paro won sira won won le won o sugbon won fe paro won si ni bakan na lo ni ki awon atunse mi ki o tun waye lawon ipo kan ninu ile ise olopa jake jado orilede yi atede lati odo alukowo re yen CSP ani ini edun o fi di mule wi pe eleyi waye latari ibuwolu ajo eleto ile ise olopa orilede yi iyen police service commission lona ati tubo fun ise won lagbara si ni o ati lati ri daju pe eto wa ni gbogbo agbon atejade ohun ohun na lo wa fi di mule wi pe commissioner

ilé-iṣẹ́ Andy Negro Production Outfit, pẹ̀lú àjọṣepọ̀ ilé-iṣẹ́ Tolúwa Aláṣẹ Television and Radio Media Outfit, àti ilé-iṣẹ́ Starline International Showbiz Magazine, tẹ́ pẹ́pẹ́ ètò kan tí wọ́n pè ní Tọba Aláṣẹ, níbi tí wọ́n ti máa sọ ìkan nílẹ̀ Yorùbá àti lórílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀, pàápàá jùlọ ìtàn ìlú Ìlo Gbẹ́kòrò, ìlú Àjànà, ìlú Erinja, ìlú Ọ̀tà, àtàwọn ọba aládé tó ń jẹ ní ìlú kọ̀ọ̀kan Yorùbá, bíi ọba Ìlógbò, ọba Akíbọ̀, ọba Àjànà, ọba Erinja, ọba

0: ẹ ti padà níná.
1: Láti pé púpọ̀ sí ní wo.
0: Tọ̀.
1: Nǹkan tí bá tún pé sí ni pé ọ̀rọ̀ bandi-bandi kápárò kan máa gbà dùn kan lọ, kọ́ máa tanná fún wa, kọ́ dẹ̀ máa gbowó lọ́wọ́ wa bá ṣe ń loná, kó bá sì bàdé bí mọ́.
0: Ó dà a jẹ́ pé Ọlọ́run ṣeun ẹ ti dínà ládùúgbò yìí láti ẹ̀lú ẹ káàárọ̀ o.
2: Ẹ
0: káàárọ̀ sá o.
2: Ọmọ bàbá pupa mú kí ẹ káàárọ̀ o.
3: Ẹ káàárọ̀
2: sá. Àjẹjọ́lá.
3: Ẹ sá ẹ káàárọ̀ sá.
2: Àti gbọ́dọ̀ mú kí ẹ kúrò ẹ. Omi ló pè láti mú ṣe.
0: Yẹ sá.
2: Ebi tí àwọn ọmọ onílẹ̀ tó ti lọ ṣe nǹkan tó wù wọ́n ẹ̀. Tí a fẹ́ sọ pé kò sí iléeṣẹ́ ọlọ́pàá ní gbogbo ibi tó ti lọ dàgbò lórí ẹ̀. Kò sí iléeṣẹ́ ọlọ́pàá ńbẹ̀. Ó ṣe kíni kíni orí iléeṣẹ́ ọlọ́pàá máa wà ńbẹ̀. Wọn ò lè yọjú, wọn ò dá wọn lọ́wọ́ kọ́. Wọ́n ṣe nǹkan tó yìn wọ́n, wọ́n ṣe bó ṣe wù wọ́n lè lọ. Ẹ ṣó da ẹ wo gbogbo gbèsè tó ti dá sọ́run àwọn tó ní ṣọ́ọ̀bù tó ní ilé tó ní gbogbo ẹ̀bẹ̀ yẹn. Àyè tó gbé àwọn tún yọ báàlù.
0: Hello 0704700 3341. Hello, ẹ káàárọ̀ o.
1: Hello, ẹ káàárọ̀ sá.
3: Ẹ káàárọ̀ sá.
1: Kò sí mọ́nà máa ń jọba jẹ
3: o. Àmì o.
1: Bébí ṣe ṣàtọ̀ fún ẹ̀rù bẹ́ẹ̀ sọ, ṣé wọ́n lọ́jà púpọ̀ ẹ? Ṣé Alúbíyàn ti lè ṣe? Ẹ̀jọ́ bẹ̀rẹ̀ àti ra Alúbíyàn. Ṣé ẹgbẹ́ ìjọba yẹn? Àjọ̀dọ̀ aláǹkì tí wọ́n yẹ kẹ́yẹ sáwọn ọlọ́pàá
0: ó dà ẹ ṣeun ẹ já wò pé kan sí méjì sí ká tó mọ fè yí ṣe lọ ẹ lọ ẹ káàárọ o.
2: Ẹ káàárọ̀ jọ̀ látọ̀.
0: Ẹ káàárọ̀ sá. Yẹ sá.
2: Ìròyìn ti pọ̀ sí ẹ máa fún wa bá mi pé ẹ fún wa bí jẹ́
0: mi ṣe
2: ni
0: ìṣẹ́
2: máa dẹ̀ fẹ́ fún
0: wa ká má kúkú dá. Ẹ wọ́n bìí ló omi ń bẹ a sì gbọ́dọ̀ jẹ́ ayé tán dáadáa.
2: A dúpẹ́ pé president wa ó ti sọ fún ọkọ̀ sí ó sọ fún yẹn wọ́n ṣe àpò ìṣúná owó ìgbẹ́ lé ní
0: ìpínlẹ̀ Ọ̀ṣun.
2: Méjì a tún gbọ́ pé àwọn ayédèrú ọ́fíìsì ní ìtú wà.
0: Ẹgbẹ́
2: yóò dá fún méjì ìjọba tó wà níta yìí o. Wọ́n wà kan ṣe ìṣúná orí bọ́dẹ̀. Wọ́n tún gba jàmí àbílà nífo. Wọ́n tún nífo. Kọ́ má da iye orí kan gba agbáta agbákan sí ẹ káàárọ̀.
0: Yẹ sá ẹ ṣeun o. Ọ̀dà ẹja wo eléyìí ẹ̀lú ẹ káàárọ̀ o.
1: Ẹ káàárọ̀ àkójúmọ́.
3: Yẹ sá ojúmọ́ ire o.
1: Akóde ẹ tún wà lára o.
3: Àmì o.
1: Sájúlé Dàkítọ̀ Adébáyọ̀ Àsúgbà láti ilé Ọ̀ṣun.
0: Yẹ sá.
1: Adúpẹ́ lọ́wọ́ bàbá Tinubu tó máa tó fún ọ́ jẹ̀dán lórí ọ̀rọ̀ ilé náà adúpẹ́ pé nígbà àkótópọ̀ tí ń pín ọdún ní òjúlẹ̀ díẹ̀ ló wáyé kí mítà kó kárí tó pàṣẹ fún ọmọ wọn kókó gbọdọ̀ gbẹ lánàá jáde kó jáde ọmọ kí mítà kárí òní kan oúnjẹ tó iṣẹ́ lọ́wọ́ tó máa lọ́wọ́ tó bá dàdún máa lò.
3: Amen. Ẹ ṣeun gan ni adúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ pè wá. Ẹ ṣe gan nítorí a ò ní àkókò mọ́ ní àárọ̀ yìí bí aago méje bá ti lù á lọ darapọ̀ mọ́ olúléeṣẹ́ wa Lábújá láti lọ gbọ́ ìròyìn ní èdè Gẹ̀ẹ́sì. Ẹ ṣe ń bẹ́ẹ̀ ti ń tẹ́tí sí wa. Eniola Abosede ọmọ Saliu lorúkọ mi.
0: Ó dà àdúrà mọ́ mi balógun lórúkọ mi. Ó pín ọ̀sẹ̀ láwà ẹja ṣe jẹ́jẹ́ ò ní dààmú láṣẹ lédùá.

0: ilé-iṣẹ́ Andy Negro Production Outfit, pẹ̀lú àjọṣepọ̀ ilé-iṣẹ́ Tolúwa Àlàṣẹ Television and Radio Media Outfit àti ilé-iṣẹ́ Starline International Showbiz Magazine. Tẹ́ pẹ́pẹ́ ètòkan tí wọ́n pè ní Tọba Àlàṣẹ, ibi tí wọ́n ti máa sọ ìtàn ìlú kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá àti lórílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Pàápàá jùlọ ìtàn ìlú Ìlógbò, ìlú Ewékoro, ìlú Àjànà, ìlú Erija, ìlú Ọ̀tà àtàwọn ọba aládé tó ń jẹ nílùú kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá, bí ọba Ìlógbò, ọba Kíbọ̀, ọba Àjànà, ọba Erija, ọba Ìwòtútù, ọba Ifọ̀, ọba Ejó, ọba Ìgbàdo, ọba Pápá, ọba Kọ̀kọ̀bíyè, baálẹ̀ Tèmídé Alágbàdo nípínlẹ̀ Èkó, baálẹ̀ Aláṣíá Ọ̀ṣọ́dì àtàwọn ọba tó ń baálẹ̀ míì bẹ́ẹ̀. Bákan náà la tún máa sọ nípa àwọn òṣèré ilẹ̀ yìí lọ́kan ọ̀jọ̀kan. Abala bó ṣe ń lọ lágbo òṣèlú àti eré ìdárayá kò bẹ́ẹ̀ rárá o. Aago mẹ́sàn-án kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lọ́jọ́jọ́ Àbámẹ́ta Sátidé lẹ́ máa gbádùn ètò ọ̀hún ní Radio 1 103.5. Fún àlàyé kíkún 09038619223 tàbí 08134956347. Tọ́ba Àlàṣẹ lẹ̀tọ̀, ètò ní Tọ́ba Àlàṣẹ, ẹ máa mísí ẹ̀.
1: Gbogbo ẹ̀yin alayẹyẹ, ẹ̀yin ọ̀tọ̀, gbogbo onífàájì, gbogbo aródejò aródejò, ó tún ti yá o. Ètò yín tẹ́ ẹ máa ń jẹ̀gbádùn ẹ̀ ní gbogbo àṣálẹ́ ọjọ́ Friday. Ẹ̀kú ìpalẹ̀ níkànnì Radio 1 103.5 FM, ẹ̀ka Radio Nigeria nípínlẹ̀ Èkó. Ètò tá a ṣàgbékalẹ̀ rẹ̀ láti máa fi kíra wa kú ìpalẹ̀ mọ ayẹyẹ ọjọ́ ìbí, ìgbéyàwó, òkú àgbà, ìkẹ́kọ̀ọ́ gboyè, ìgbòmìnira lẹ́nu iṣẹ́. Ó yá ká tún jọ ṣe é lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí, ẹ̀rẹ̀ laago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ 10:30 PM nígbà tí Eniola Abosede ọmọ Sally Iwomo gbé yín débẹ̀ tán yanyan pẹ̀lú àwọn orin aládìídùn tí ò lẹ́lẹ́gbẹ́. Báwo lẹ ṣe fẹ́ sí abala? Kí ló ń ṣẹlẹ̀ níbi ayẹyẹ? Níbi tá a ti máa pẹ̀ kẹ́lu àwọn ohun tó ń ṣẹlẹ̀ lóríṣiríṣi níbi ayẹyẹ gbogbo. Abala ìṣèbéèrè, níbi tá a ti máa béèrè àwọn orin tẹ́ fẹ́ lóríṣiríṣi tó fi máa bala, tá a ti máa kíra wa fún ayẹyẹ gbogbo. Ẹ kú ìpalẹ̀mọ́ pẹ̀lú Eniola Sally gan lẹ̀tọ̀ tó lè taja yín níbi tẹ́ ti lè kéde tàbí ṣèpolówó ọjà tẹ́ sì máa ta wàràwàrà. Pàápàá jùlọ ẹ̀yin tí ohun tẹ́ ń tàjọ mọ́ nǹkan táwọn alayẹyẹ nílò, ẹ tún lè máa ti àtẹ̀jíṣẹ́ yín látẹ̀sílẹ̀ fún àwọn tẹ́ bá fẹ́ kí gbogbo àbí fún ìkéde àti ìpolówó ọjà. Ẹ máa pe Eniola Abosede Saliu, Eniola Bentley sórí 09115173370, 09115173370. Ẹ kú ìpalẹ̀mọ́ ní gbogbo àṣálẹ́ ọjọ́ Friday laago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ 10:30 PM daago méjìlá níkànnì Radio 1 103.5 FM. Tọ̀sẹ̀ yìí máa láòdù gan ẹgbàgbẹ́.

èyí ni láti fi tó gbogbo ẹ̀yin olólùfẹ́ wa létí wípé àǹfààní ti wà báyìí láti ṣe ìpolú ọjà yín iléeṣẹ́ yín ayẹyẹ ìṣílẹ̀ tàbí ìsìnkú àgbà lórí ètò àtúpalẹ̀ ìwé ìròyìn ilé wa lédè yorùbá ǹjẹ́ ẹ ti gbọ́ bákan náà ni àǹfààní wà láti ṣe onígbọ̀wọ́ iléeṣẹ́ yín ọjà yín tàbí ilé ìjọsìn yín ní ìṣẹ́jú 15 tàbí 30 ìṣẹ́jú láti aago 8 alẹ́ títí di ìgbà tí a ó fi àdàgbà ètò wa rọ̀ lago 12 láti ọjọ́ Monday ọjọ́ ajé títí di ọjọ́ Sunday fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa ẹ pé lẹ́kan sí orí ẹ̀rọ 08028296023 tàbí bísọ́lá sórí ẹ̀rọ 08023974412 a ó máa retí yín o

gbogbo ẹ̀yin alayẹyẹ ẹ̀yin ọ̀tọ̀ gbogbo onífàájì gbogbo aródejò aródejò ó tún ti yá o ètò yín tẹ́ ẹ máa ń jẹ ìgbádùn ẹ̀ ní gbogbo àṣálẹ́ ọjọ́ friday ẹ̀kú ìpalẹ̀ níkànnì radio 101.3.5 fm ẹ̀ka radio nigeria nípínlẹ̀ èkó ètò tá a ṣàgbékalẹ̀ rẹ̀ láti máa fi kíra wa kú ìpalẹ̀ mọ ayẹyẹ ọjọ́ ìbí ìgbéyàwó òkú àgbà ìkẹ́kọ̀ọ́ gboyè ìgbòmìnira lẹ́nu iṣẹ́ ó yá ká tún jọ ṣe lọ́jọ́ friday ọ̀sẹ̀ yìí ẹ̀rẹ̀ laago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ 10:30 p.m. nígbàtí ẹniọlá àbọ̀sẹ̀dì ọmọ sálíù ó mọ gbé yín débẹ̀ tán yanyan pẹ̀lú àwọn orin aládìídùn tí ò lẹ́lẹ́gbẹ́ báwo lẹ ṣe fẹ́ sí abala kí ló ń ṣẹlẹ̀ níbi ayẹyẹ níbi tá a ti máa pẹ̀ kẹ́lu àwọn tó ń ṣẹlẹ̀ lóríṣiríṣi níbi ayẹyẹ gbogbo abala ìṣèbéèrè níbi tá a ti máa béèrè àwọn orin tẹ́ ẹ fẹ́ lóríṣiríṣi tó fi máa bala tá a ti máa kíra wa fún ayẹyẹ gbogbo ẹ kú ìpalẹ̀mọ́ pẹ̀lú ẹniọlá sálíù gan lẹ̀tọ̀ tó lè tajà yín níbi tẹ́ ẹ ti lè kéde tàbí ṣèpolówó ọjà tẹ́ ẹ sì máa ta warawara pàápàá jùlọ ẹ̀yin tí ohun tẹ́ ń tàjọ mọ́ nǹkan táwọn alayẹyẹ nílò ẹ tún lè máa ti àtẹ̀jíṣẹ́ yín látẹ̀sílẹ̀ fún àwọn tẹ́ ẹ bá fẹ́ kí gbogbo àbí fún ìkéde àti ìpolówó ọjà ẹ máa pe ẹniọlá àbọ̀sẹ̀dì sálíù ẹniọlá bentley sórí 091-151-733-70 091-151-733-70 ẹ kú ìpalẹ̀mọ́ ní gbogbo àṣálẹ́ ọjọ́ friday laago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ 10:30 p.m. daago méjìlá níkànnì radio 101.3.5 fm ọ̀sẹ̀ yìí máa láòjù gan ẹgbàgbẹ́.

0: lọ́nà ìgbẹ́, lọ́nà ọ̀rùn, lọ́nà ìṣáájú, ọlọ́wọ́n bá ní dákan ojú kan lọ. Ẹ gbọ́, torí bá kún, alábẹ́là sátọ̀, tọ́dọ̀ bá wá kún, òmùwẹ̀ láàpẹ̀ o. Tó bá wá jẹ́ ti pé tó tàbá bà débi ká ṣètọ́jú ojú, kójú ó mọ́lẹ̀ níkisi, kójú ó mọ́lẹ̀ rokoṣo. Iléeṣẹ́ tọ́lọ́wọ́n bá ní dádé rẹ̀ fún, tí wọ́n mọ ìtọ́jú ojú. Iléeṣẹ́ Òṣùlá Aba Eye Solution, àwọn gangan lọ́lọ́wọ́n bá míràn. Àwọn lọ́lọ́wọ́n bá míràn, torí wípé ọlọ́wọ́n bá mi fẹ́ nìkan si, jẹ́ nìkan lọ. Àmọ́ mò ń bọ̀ ná mi òde, ẹ jẹ́ kí n dẹ́ka polówó ọjà. Ẹ kú òkè.
1: Láti àti pariwo lọ́jọ́ tó ti pẹ́ pé wọ́n ń bọ̀.
2: Wọ́n ti dé o.
1: Bàbá gangan lẹ́mọ̀ bá tí ó máa dá
2: gbogbo ènìyàn lọ́hùn.
1: Ìṣòro èyíkéyìí ti ń kojú ìríran ẹ̀dá.
2: Yálà ó ti pẹ́ tàbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀.
1: Ẹ ti náwó náwó, ó ti sùn yín, ẹ ti fẹ́ gbà kẹ́mú.
2: A ò mà ní gbà
1: kẹ́mú àbúrú.
2: Chronic infection ló ń yọ wá lẹ́nu tó ti wá dẹkọ nírun.
1: Tó ń ṣe àkóbá fojú wa.
2: Àbí a ti ṣàyẹ̀wò.
1: Wọ́n ní àpọ̀jù ṣúgà ni ò jẹ́ kojú wo kílẹ̀.
2: Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ti sòro ojú lè gbà wá.
1: Ní bàbá Òṣùlá léwu àtegbò fún tó fi lè kojú ẹ̀.
0: Bó ṣe jẹ́ gẹlẹ́lẹ̀ ṣe gbọ́ ọ̀hún. Ẹyin ẹ pé bàbá sórí nọ́mbà yìí, bóyá ẹ̀yin fẹ́ lọ bá wọn bíṣẹ́ wọn. Ẹ wá wò wípé kẹ́ ẹ má bàa kó sọ́wọ́ àwọn tí ó mọ fà yín. Ẹyin ẹ pè wọ́n sórí nọ́mbà yìí kẹ́ ẹ tó lọ. 091 57 58 9016 091 57 58 9016 tàbí kẹ́ ẹ pè wọ́n sórí 070 38 61 51 68 070 38 61 51 68 Kó tó di pé òun ó tẹ̀síwájú. Ẹ̀jẹ̀ sáré sọ̀rọ̀ bàbá kan tọ́lọ́wọ́n bá mi gbàdúrà ẹ̀ látọ̀dọ̀ bàbá wa, bàbá Òṣùlá. Arákùnrin, àwọn ọmọ rẹ̀ ń bẹ nílùú Òyìnbó. Bíi kójú dédé máa sú, ibẹ̀ ló ti bẹ̀rẹ̀. Díẹ̀díẹ̀ tó fi di pé bàbá yìí ò ríran mọ́. Wọ́n ti gbé káàkiri lórílẹ̀-èdè Nàìjíríà fúnra rẹ̀. Wọ́n ti lọ gbá, wọ́n ti lọ sáwo àìmọye ilé-ìwòsàn ni wọ́n ti gbìyànjú. Wọ́n kàn náwó náwó, orí àtù náà ni gbogbo ẹ̀ bọ́ sí. Làwọn ọmọ bá wò wípé àwọn ò lè wo bàbá àwọn níran. Òun ló mọ báwọn ṣe délùú Òyìnbó. Wọ́n ní kí bàbá ọmọ bọ̀ nílùú Òyìnbó. Ṣé kí n má tàn yín? Gbogbo bí wọ́n ṣe gbìyànjú tó, ojú kan náà ló padà já sí. Bàbá ò ríran o. Òun ni wọ́n bá dá bàbá padà sí Nàìjíríà. Bàbá ti gba kámú pé tọ́, bọ́lọ́wọ́n bá mi ṣe kọ́, póun ó lo ìgbésí ayé òun tó kùnú. Ọ̀rẹ́ bàbá ìkan ló wá lọ́jọ́ kan ló wá wò wípé a lè mọ́ bá lọ báyìí. Òun mọ̀ mọ́ bìkan, tẹ́ ẹ bá níwò wípé ẹ ti náwó, ẹ jẹ́ àjọ débẹ̀. Bàbá yìí kọ́kọ́ wò pé gbo ló tún fẹ́ dàbí gbogbo ibi tóun ti lọ. Àmọ́ fọkàn kan pé òun ò fẹ́ gbó ọ̀rẹ́ òun lẹ́nu. Bàbá yìí tẹ̀lé wọn, ó di iléeṣẹ́ Òṣùlá Aba Eye Solution. Nígbà tí wọ́n débẹ̀, wọ́n bẹ̀rẹ̀ ìtọ́jú. Bàbá tó ti ń rí bí ọyẹ́ tẹ́lẹ̀, bàbá tó ti ń rí kùrukùru tí ò ti ríran mọ́. Nígbà tí wọ́n dọ́dọ̀ Òṣùlá Aba Eye Solution, Ọlọ́run ọba mi padà gbàkóso. Tẹ́yìn náà bá nírú èèyàn bẹ́ẹ̀ nlé, tẹ́ ẹ ní láyìíká yín tí wọ́n ti náwó náwó, ẹ̀yin ẹ máa mú wọn. Ẹ má jẹ́ kọ́rọ̀ wọn ó sùn yín o. Ẹ máa mú wọn bọ̀ ní iléeṣẹ́ Òṣùlá Aba Eye Solution. Bàbá ò mọ fẹnu ara wọn sọ àdírẹ́sì ibi tí wọ́n wà. Níbi tẹ́ ẹ ti lè rí wọn. Ẹ gbọ́, ìwo tó o bá ti gbìyànjú tó o ti lọ káàkiri, o ti lọ gbá, o ti làwo nípa ọ̀rọ̀ olójúdé yìí tó ti wá fẹ́ mọ dàbí pé ó ti ń sú wa. Ẹ ò tí ì dọ́dọ̀ ẹni tọ́lọ́wọ́n bá mi fi rán. e ti dodo eni to moju le ja re ni o anise mo si tun tenu mo tori pe ohun to ba dani loju a fi gbaya ni gbogbo awon ti won ti wa sile ise osula aba ai solution gbogbo won lori gbala ari daju le yi je o e bo si jenu e je ndeka polowo ojana mo nbo o
3: àwọn àgbàbọ̀ wọn sọ pé igi gogoro má gúnmi lójú àtòkèrè láti ń lọ àmójútó ìrìnrìn ẹ̀dá ṣe kókó ṣe pàtàkì kí ọlọ́run ọba má gba òde ọ̀sán lọ́wọ́ kó wá wa ń bá mi ẹ̀ pọ̀ tí o bá wá ń ṣe àkíyèsí èyíkéyìí àpẹẹrẹ àìṣedéédé nípa ìríran rẹ tètè dìde kúyà kó tó pẹ́ jù ó ṣeé ṣe kó o ti nọ́gbàrá nọ́gbòrò tí wọ́n ń pe ìṣòro àìṣedéédé ìríran rẹ lórúkọ oríṣiríṣi má tún fà kókó ṣòfò mọ́ tó o bá ti rí àpẹẹrẹ àìṣedéédé lórí ìlera ara rẹ tètè sọ síta láti lè jàjàbọ́ tó bá wá rí bẹ́ẹ̀ má bọ̀ lọ́dọ̀ Osula Herbal òtítọ́ inú àti ìbẹ̀rù Ọlọ́run ni wọ́n fi ń ṣiṣẹ́ tiwọn kò rú dúrá.
0: Ẹ̀ka àbọ̀ padà fáyìn tẹ́ ẹ̀ rí nọ́mbà Osula Herbal mọ́ nọ́mbà wọn rèé o 070-3861-5168 tàbí kẹ́ ẹ pè wọ́n sórí 091-57-58-9016 091-57-58-9016 nọ́mbà tẹ́ ẹ lè pe bàbá sínú. Ìwọ́ ti ń rí bí ọyẹ́ tàbí o ti ń rúkùrúkùrú ojú ń léwó ó ń tàbà ìbáyí àbí irú orúkọ tó wù kí wọ́n lè máa pè fún ọ àbí ẹ̀yìn tilẹ̀ ti fẹ́ gbà ká mú à ẹ bá mọ̀ gbà ká mú aburú ẹ má gbà ká mú tí ò dá o adìyẹ tí ò tí ì kú ó sì lè jàgbàdo ẹ tètè dìde ńlẹ̀ ẹ máa bọ̀ níléeṣẹ́ Osula Herbal Eye Solution bàbá gangan ń bẹ pẹ̀lú mi nílé agodo ẹ̀yìn tó bá yá ẹ gbóhùn wọn o èmi ń sọ fún yín pé tó bá jẹ́ ti ká sọ̀rọ̀ nípa ojú olókìtì bí ọ̀bọ wọn ò sí inú igbó kòkòrò tí ó sì tàwú bí aláǹtakùn ẹ má jẹ́ ń tàn yín àkọsẹ́ ni ó ṣe o màá tó tú bàbá sílẹ̀ tẹ́ ẹ gbọ́ wìnrìnwìnrìn lẹ́nu wọn kẹ́ ẹ lè mọ̀ pé lórí ọ̀rọ̀ olójúdé yìí àti gbogbo àwọn àìsàn tó ń fa sábàbí rẹ̀ bóyá àkọ̀nọ́run ni o àpọ̀jù ṣúgà ni o àbí àrùn ìbálòpọ̀ ọlọ́jọ́ pípẹ́ tó ti wá dàgbà tó ti di chronic infection tó ń bẹ́jẹ̀ wọ́ káàkiri nínú ara ó wọ́dá pa ó kó bá a pa ó wọ́dẹ́sẹ̀ ó kó bẹ́sẹ̀ ó ti gba oorun lójú ẹlòmíì ó ti jẹ́ kí ìfúnpá ẹlòmíì ó ga ẹlòmíì ṣe ni ó máa mí gúlegúle tẹlòmíì bá rìn díẹ̀ wọ́n á sinmi láìmọye ìgbà lójú ọ̀nà ẹ wò ó mò ń bọ̀ ná ẹ jẹ́ ká fẹsẹ̀ rajó díẹ̀ ẹ kú kalẹ̀ o.

0: e ka bo pada e wa gbo o awa omo gbogbo awa omo ti tawon baba awa npariwo ton pariwo fun wa awon omo rina daada awon omo rina daada se loju npa ton wa mi poroporo e ma je ko ro won osun yin e mu won wa sile ise osula aba eyin na o ni fa isan lo ba omo re ni o gbeyin awa na o baba to jiya nitori wa mama to jiya nitori wa won o mo gbodo di tan wole abi looto e ti gbiyanju o e ti sare sotun sare sosi sugbon beyin o ba ti debi ti olohun oba abi o ti de gbiyanju re lade bi igba ti o gbiyanju ni ile ise osula aba I solution ibe ni ke lo o o da mi loju pe te ba debe olohun oba mi o de gbiyanju yen lade won foju won rina kedere tamo na o fi alaafia lule aye ke eyan o fe jeun kori na ri n to fe je abi ka lejo o wole ka tete meni to wole olohun mo se wa laja wole kabi ta mo wa so pe kabiru ka abo ti kabiru o wole ta wa mewure ewure jade ai loju lo nje ki agbalagba o si ranran laisun toju o ba fo ese oni sina ai se dede oju lo me eyan sese ma fowo pa ogiri ko to rin ai se dede oju lo mu eniyan jasi koto jasi gegele eniyan tolohun ba mi ba kadara pe anada nu won dopin lori oju won to nyo won lenu lolohun ba mi oke ma ndari lo sile itoju oju osula aba ai solution opo olohun ba mi la won dibun o opo olohun ni won ba duro be sire awon oke n farapa mo je eyan niya lori ododo ni won gbele ise won le lori ta ba n pe won ni sehu ninu alagbo nile yi gausu samani ta wa yi ninu awon ti won sise itoju won to be won to ju be lo se iroyin ile ise osula aba ai solution ko ti de se ti gbo ti yin ni abe mo gbo tantan ti won polongo won lori radio kaakakiri ipo airina kawete wa yi airina ka bible e le ka qurani ko tu le yin wo oju yi o wa njo gegele omo lo sese n fa elomi ni tete ko to le jade so tipe lo ti le ti wa lenu e agbo sese bere e dakun e farabale ke gbo number yi eyin e pe number yi o awon lolohun oba miran gege bi olugbala fun gbogbo awon to ba larun oju oya e mo ba iroke eko number un kale bayi 091 57 58 90 16 091 57 58 90 16 tabi ke pe 070 38 61 51 68 070 38 61 51 68 number baba osula no baba osula lo so wipe ti awon ba si nbe laye ta won nbe loke ipe ko seni ti o mo figo soju ko to le di pe yo mo riwe ka tabi ko to te computer e mo figo soju kawe e mo figo soju ka bible ki je ki eniyan mura si ohun to nyo lenu ninu oju e wo ohun to nyo ni lenu ninu oju la ba moju to ka eje a ka figo sile e wo eje n tu baba sile eyin ke wa gbo pere pere oro lenu won oya
1: ẹkú ò kalẹ.
2: Bàbá òfìlà tí a ti ń pariwo lọ́jọ́ tó ti pẹ́pẹ́ wọ́n ń bọ̀ wọ́n ń bọ̀.
3: Wọ́n ti dé o.
2: Bàbá gangan lẹ́mọ̀ bá tí ọmọ dá
3: gbogbo ènìyàn lọ́hùn.
2: Ìṣòro èyíkéyìí ti ń kojú ìríran ẹ̀dá.
3: Yálà ó ti pẹ́ tàbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀.
2: Ẹ ti náwó náwó, ó ti sùn yín, ẹ ti fẹ́ gbà kẹ́mú.
3: A ò mà ní gbà kẹ́mú àbúrú.
2: Chronic infection ló ń jọ wá lẹ́nu tó ti wá dẹkọ lẹ́run.
3: Tó ń ṣe àkóbá fojú wa.
2: Àbí a ti ṣàyẹ̀wò.
3: Wọ́n ní àpẹ̀jù ṣúgà ni ò jẹ́ kójú wo kílẹ̀.
2: Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ti sòro ojú lè gbà wá.
3: Ní bàbá òṣùlà léwu àtẹ̀gbò fún tó fi lè kojú ẹ̀.
2: Gbọ́rọ̀ lẹ́nu bàbá òṣùlà gangan.
3: Torí ẹnu ọlọ́fà láti gbọ́mọ ta o.
4: Tó ǹjẹ́ mo tún kí gbogbo etí tó láǹfààní àti gbọ́ wa pé a kú dédé àkókò yìí. Àkànṣe ètò ní látọ̀dọ̀ bàbá wa Ọláwálé Oṣù Ọlálé tí gbogbo ayé mọ̀ sí Òṣùlà Haba. Ẹ bàbá kí wọn ó lè mọ̀ pé ẹ̀yin gangan lẹwà lẹ́gbẹ̀ẹ́ mi. Ẹ dárúkọ yín fún àmọ́ Nàìjíríà.
5: Ẹ kú dédé àsìkò yìí o níbi gbogbo tẹ́ ẹ bá ti ń gbọ́ wa. Orúkọ tèmi ni Ọláwálé Oṣù Ọlálé aláṣẹ iléeṣẹ́ Òṣùlà Haba.
4: Bàbá ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ báyìí kí gan làwọn àpẹẹrẹ tí èèyàn lè rí tí ó fi mọ̀ pé ó yẹ kóun ó mójútó ojú ti fi ríran lágbo ara.
5: Ẹsẹ̀ atọ́kùn tí èèyàn bá ti ń rí bí ọyẹ tí èèyàn ń rí kùrùkùrù tá à ń wo kòtò tó ń jọ gegele tá à dẹni tí ń bọ̀ lọ́ọ̀kan tá à dojú wọn mọ̀mọ́. Gbogbo ìgbà lẹ máa ń wa mi lójú pòròpòrò gbogbo ìgbà lójú ẹlòmíì máa ń ṣe pin bí funfun lẹlòmíì máa ń rí ó yẹ ká tètè máa kíyèsára pé ìpèníjà kan ti ń ṣẹlẹ̀ sí ìríran wa nìyẹn.
4: ṣé ẹ mọ̀ wípé béèyàn bá fẹ́ lówó ojú ni ó fi rìnrìn àjò tí ó fi dolówó láyé béèyàn bá lówó tí ọ̀fẹ́ kọ́ lọlẹ̀ ojú ni ó fi máa tọ́jú owó tó ní ó túmọ̀ sí pé ojú làbá kọ́kọ́ mójútó lágbo ara. Bàbá ọgbọ́n wo lẹ̀ ń dá sí bó o lẹ ṣe ń ṣe tó jẹ́ pé àwọn tí wọ́n ń wá sọ́dọ̀ yín tí wọ́n ń bá ìrànlọ́wọ́ lórí àìsàn àti àwọn nǹkan tó lè máa kojú lágọ̀ọ́ ara nípa ìríran. Ọ̀nà wo lẹ̀ ń gbà ọgbọ́n wo lẹ̀ ń dá sí.
5: Ẹsẹ̀ atọ́kùn ọ̀rọ̀ wá dàbẹ̀ pé nǹkan tí Ọlọ́run bá ti yọnu sí téèyàn bá tún wá fi dára ṣe ló máa ń dàbí dán o. Ṣé ẹ rí àgbékalẹ̀ iléeṣẹ́ wa yìí àgbékalẹ̀ lórí òdodo. Lórí káfewé àti bòsí ìtọ́jú ìṣòro tí ń kojú ìríran ẹ̀dá yìí. Bàbá Ọlọ́run fi fún wa tẹnukọ́
4: o tètè bọ̀lùkọ́ o. Kí n tó gbà yín lálejò lórí ètò yìí èmi fúnra mi ti ṣèwádìí dáadáa. Bàbá bẹ́ẹ̀ bá fẹ́ fojú kàn yín bó wọn ṣe lè rí yín.
6: Head office wa wà ní ìlú Ìkòròdú ẹ bọ́lẹ̀ ní Agric bus stop ẹ sọ pé ń lọ sí Asọ́lọ̀ ilé epo tó dojúpa Asọ́lọ̀ bus stop yẹn street tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Odò Arawa street number 30 ẹ bèrè Òṣùlà Haba ńbẹ̀. A tún wà ní Ladipo bus stop ní Ìkẹjà Long Losodi níbi bridge ẹlẹ́sẹ̀ yẹn ẹrìn síwájú ẹ rí Majok filling station. Tẹ́ ẹ bá ti débẹ̀ shopping complex tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Magnet shopping complex Magnet shopping complex ẹ wọnú rẹ̀ ẹ bèrè Òṣùlà Haba ńbẹ̀. Ẹ̀yin ti Sàgàm tẹ́ ẹ bá ti dé Ìláyé roundabout ẹ wọ inú háàkì wọn yẹn tí wọ́n kọ Ìláyè sí Gàdàgbà ẹ wọ bẹ̀ níwájú CAC church ẹ bèrè Òṣùlà Haba ńbẹ̀.
4: Ẹlòmíì ìtìjú ni òjò jáde ìtìjú pé ṣé adúrú mi ṣé gbọ́dọ̀ gbọ́ pé mò ń wá oògùn ojú káàkiri àbí mi ò ríran dáadáa. Bàbá ìmọ̀ràn wo lẹ ní fúrú àwọn èèyàn bẹ́ẹ̀.
5: Ìbàràn mi fún irú èèyàn bẹ́ẹ̀ yẹn ni pé wọ́n ní pami mara kí n pẹ́ lórúkọ àìsàn ń jẹ́ tú mi síta kí n fi ọ́ sílẹ̀ òun lórúkọ rẹ̀ kejì. N tí bá ń ṣe èèyàn tí n bá fi mara ohun tóun ò fẹ́ kó fohun sílẹ̀ nìyẹn. Ẹ tètè bẹ́ẹ̀ ṣe ń gbọ́ ẹ mọ́ fìgbàlà dọ́là ẹ mọ́ bọ̀ lórí iṣẹ́ ìwòsàn ìbílẹ̀ Ọlọ́run ló fi rán wa o.
4: Bàbá kí làwọn àṣírí tí bàbá yìí ń lò torí pé kí n tó mọ̀ yín ni mo ti ń gbúrò yín Òṣùlà Haba Òṣùlà Haba pàápàá jùlọ lórí tọ̀rọ̀ olójúdé yìí nípa pé kéèyàn ò ríran kedere tàbí tó bá jẹ bí ẹni pé ìríran èèyàn ò já gerege kò kílẹ̀ à bóyá ẹlòmíì ẹni tó bá súnmọ́ kò ní rí àfi tí wọ́n bá mu jìnnà sí ìṣọwọ́ wakọ̀ ẹlòmíì torí pé kò ríran ni òjò wakọ̀ mọ́ tó fi gba dráìvà ẹlòmíì ránṣọ tí ò jẹ́ kó ṣiṣẹ́ rẹ̀ mọ́ ni pé ojú yẹn kò ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́. Ìyẹn bẹ́ẹ̀ o bàbá ṣé àjogúnbá ni àbẹ́yìn náà lọ kọ.
5: Ẹsẹ̀ atọ́kùn ṣe rí iṣẹ́ ìtọ́jú ojú nílànà tìbílẹ̀ àti àwọn àìsàn míì tó ń fa sábàbí rẹ̀ àjogúnbá ni o iṣẹ́ ẹ̀gbọ́n bàbá tèmi ni. Nígbà náà lọ mú gbọ́ wá lọ má wo wá a rò pé wọ́n ń fìyà jẹ wá nígbà náà.
4: Ìbá kan ràn yín ṣẹ́.
5: Ṣẹ wá rí ìgbà tí a wá bẹ̀rẹ̀ sí ń ṣe iṣẹ́ yìí tá a wá bá dára kékeré a wá dàbí dán nígbà ìlà tó wá mọ̀ yí pé àṣẹ ó dáa kéèyàn ó farabalẹ̀.
1: atoda ke yin o joko tagba
4: baba e je nbere bayi tori opolopo na fe bere lowo yin pe igbagbo opolopo ni pe teyan ba fe lo soju o lati kan sinu oju ṣugbọn ngba mo dele ise yin mo ri pe gbogbo nte se kale fun itoju oju yi ko si ti won kan soju nbe mimu ati lilo ni
1: eseun te ba re lomi to ba pe wa baba awon ti lo ta won bi kan o se se pe ta won ba dodo yin won ka kini sa won loju ni awa la mo wa so fun e pe e lo fokan bale ni ile ise ti wa o gbogbo ewe ati gbo ta nlo se itoju oju ẹnu bayi le ti gba lo e si ma wa fi ile e loju gbogbo awon egbogi ta fin se itoju oju ati awon aisan to le fa saba bi e ni ile ise wa lilo ni senu
4: ke se pe won kan soju asiri kan niyan o baba o tumo si pe o to loro ta won oni waadi ti won se pe opolopo tin da yan laamu ninu oju ati inu lohun lopolopo tin wa jije mimu elomi o wa lara to sokun fantin da mu re loju baba wa ni seju kan to ko yi awon eyan lorisirisi lo wa be to je pe ti won ba eti ti gbogbo oju won le kawe arabirin kan to wa sodo yin to je pe olohun tin lo igbo lati bi odun bi mefa ṣugbọn se tohun wa tohun lo awon egbogi ohun jugo le fashion ene eti won fi nsi oge nikan ni lo bayi
1: baba teri abalabi te deun mo tun fe si awon eyan wa ni laaka yi nile seri eyan ti oju ba nyo lenu tan sure lo re gbagbo o dabi en pe eyan ngbiyanju ati fun wahala si waju ni o tori te ba lo ba won te complain pe nkan kan sele ninu oju yin won fun yin ningo kan
4: won fun yin ningo
1: te ba tun pada lo won tun ngo yen won tun change e fun yin
4: okay won ma parogo
1: be ni atokun se wa ri gba ti oju ba wa ko se ti ori na mo rara ko wa si jupita igo kini mo wi atokun
4: be bogo yen se le lagbara to
1: to le wa
4: fi soju
1: to le mu imole wa ti oju ti ori nkan kan mo
7: se ti en to lo nlo ti lo oyinbo lo se itoju oju nbe to pada de nigeria wa nbi odidi odun mewa gba ko lo fi ri kurukuru to si wa sile ise wa ti o loju ewe ati gbo lolodo wa tolorun si se yanu
4: baba eleyi bayi ojo yan loju pe egbogi te yan le papo mo ra won ti o se lo mo toju oju lai se pe yan kan soju iya lenu nla gba ni onile yoruba yoruba an gbianjo baba kin to yonda yin ero bani soro ti won le pe yin si 070-0703-8-61-61-51-58-68 baba iru awon aisan wo lo le sokunfa isoro oju a mọ pe ise abinibi yin ni te jogun ba ajebire lodo ti yin iru awon aisan wo lo le mo sokunfa
1: e se atokun emi a ma so wi pe eni to ba mo po ndi mo lati se itoju isoro to nkoju irin re da ti o ba ni imo lori awon aisan kankan to le fa sababi re oluwa re o mo nkankan o
4: baba e ba daruko bi meta nbe a mọ pe o po to le mo sokunfa iru awon aisan be
1: e se atokun apoju suga o je akoko elenkeji teyan ba ni chronic infection ri o le se okunfa isoro to nkoju iriran eda pari pari re ni ogbologbo akọ na run
4: o tumo si pe meteta yen olori awon okunfa to le fa keyan mo iran daada ni
1: be ni atokun
4: e soro apoju suga lekan ti eyan ba n sakiye si apoju suga lagwara ona wo lo fi le gba pe ohun ti ni apoju suga iru awon ara apere wo ni o mo ri
1: ese atokun ibere te beere lowo mi yi ibere to kenu ni o te ba n gbo iku n bo mo rin omo otete fura apoju suga lo nje be o koni mu wa o koni momo wa o gbugbu awon to ti mu olorun loju eni ba n tu won le ti eyan ba ni apoju suga a dabi en pe aye n se oluwa re ni ere lomi ko bu mi kan lo mu bi mefa ni o fi seyun e pada bo se mu mi be lona fun re n try be ba ti ri eyan to ni apoju suga yi lo ma n si waju ti ifunpa eyan ti o fi bere si n ga ti ifunpa ba ti wa ga to ja ske e mo wa ri eni be tan ba ju
8: kan le gbi aya won asa dede ja se ri elomi ti suga e ba ti lo to ti bo to ti wo inu isan ara won a wa je ko bere si ma re gbogbo isan ara wa re elomi wa gbese lele a bere si ntan mo irunbuso meji a di wahala elomi to ba gbese lele bayi to ba fe gbese a da be pe won de block mo won ni badi ni ti suga ba poju ninu ara ki je eyan rorun sun ti suga ba poju ninu ara on lo man si waju to ma mu ki elomi ko la oju le ti won ni ri nkan kan marara
9: baba wa esoro nipa chronic infection iyen aisan arun teyan ko latara ibalopo akọ narun nko te menu ba lekan to ba ye pe to ba nseyan laguara o le fe sokun fa irina dede
8: e fi atokun e je ka kokko bere latori chronic infection ten so yen tori pe awon ti nkan won yin se won yi tete ke sara ko to wa joba lodokun esa teyan ba ni chronic infection won le kokko ma ri ru awon apere won yi isokunrin isobirin oju ara le kokko ma yun wa ti nkan kan ma jade wa latoju ara ti o te wa lorun binu se nkun burugbo be ni ara ama gbona ara ma ta elomi lai fi atapara to ba wa lo to bo to wonu eje a wa lo di kokoro abejeje gbogbo ibi to ba wa wode ninu agwara a wa ma fun be ni wahala se wa ri chronic infection ta nso yi o na lo bi akonarun te ba n gbo ogologo akonarun nbi kan lo ti bere se ri ogologo akonarun ta nso yen te ba ri elomi ti narun ba gba won mu anu olohun o se yin fun won elomi ba n bera bayi ti ba yun ra bayi ni bus stop ko ti ni fe wo boye nikan kan wo afoku go n pe la elomi to ba de bus stop nbi o ba ka won lara de tan ba n tin bera kura kura bayi won o ti e ni mo pe ibuto ko la won wa iwo ogbologo ako narun yi ni ma wo si yan loju ti ma wa ba oju je awon baba wo ojo won ni gbagbo pe eni to ba fe se itoju isoro tin koju irina eda ti o ba mo nipa ogun kan to le koju ogbologo ako narun oni to won o mo nkan kan o keyan wu ti gbongbo ti gbongbo nitori pe ese kan ki de de se atokun won ni ekun lo ba ikun wa gbogbo ti n sele si iriran eda o ni bi ti gbongbo re ti bere baba wa wu gbongbo re yoo dabi en pe eyan n ge igi lori ko wu tegbotegbonu nti ma wa fanu waare lomi won ti lo se oju bi emeji bi emeta eje a bi won lere ki ni idi re ti won se fi n pada sibe wọn ò wu ti n se wọn tegbotegbo ni èyí tó wà lójú nìkan ni wọn mú nílé iṣẹ òṣùlá àbà nbẹ la ti ń wú gbogbo ìṣòro ti ń kojú ìríran ẹdá àti gbogbo àwọn àìsàn tó ń fa sábà bí ẹ tegbotegbo tẹ wá ní gbúrò rẹ mọ gbogbo ti ń jẹ tọlọrun.
10: tuntun lélẹyìí o láti iléeṣẹ òṣùlá àbà òṣùlá extra bitter ló ń jẹ bọmọ kékeré tàbágbàlagbà bá ń jẹun tódùn tódùn àfi kẹ ya lọ ní òṣùlá extra bitter nínú ilé o ẹyin tẹ fẹ kara yín tó wúwo kó fúyẹ ẹ fẹ mórí bọ́ lọ́wọ́ ìgbọ̀nsẹ̀ tó le koko tó ń fúnni ní tíà ẹ máa lo egbògi alágbára bí ara òṣùlá extra bitters gbogbo ìdọ̀tí tó ti dì sínú iṣan ara wa tí kò jẹ́ kómi ara àti ẹ̀jẹ̀ kó rìn lọ síbi tó nílò ẹ̀jẹ̀ tó wá fa kápá wo máa wúwo kẹ́sì wo máa wúwo ìrìn díẹ̀ láàrin àwa mi gúlegúle ẹlòmíì á gbẹ̀sẹ̀ lélẹ̀ ṣe ló dàbí pé wọ́n tẹ láìlọ́ọ̀nù mọ́lẹ̀ àti bẹ̀rẹ̀ ń dogun àti nàró ń di wàhálà ṣe ló dàbí pé wọ́n de blọ́ọ̀kù mọ́ ẹlòmíì níbàdí òṣùlá extra bitter ni kẹ́ ẹ máa lò ó máa ń rẹ̀ wá tẹnutẹnu ògbólógbó infection tó wà nínú ẹ̀jẹ̀ gbogbo ẹ̀ lòṣùlá extra bitter ó fọdànù káwa móríbọ́ lọ́wọ́ ara yíyún ara títa ọwọ́ àti ẹsẹ̀ tó ń gbọ̀n rìrì ògbólógbó kòkòrò inú ẹ̀jẹ̀ ọlọ́jọ́ pípẹ́ tó ń bá àgọ́ ara wa wọ̀yá ìjà gbogbo ẹ̀ lòṣùlá extra bitter kájú ẹ̀ etí yín tó ń pariwo nǹkan tó lẹ̀ mọ́ wa lọ́nà ọ̀fun tó ń ṣe bíi kápọ̀ tẹ́ ò dẹ̀rí pọ̀ iṣan ara wa tó ń fa ní so dẹ́ndẹ́n ọmọkùnrin tí kò lè ṣe ojúṣe lọ́dọ̀ ìyàwó ẹ̀ òṣùlá extra bitter ní kẹ́ ẹ lò ó fọ gbogbo ìdọ̀tí inú ara àti gbogbo gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ tó wà níkun wa dànù káyé ṣàròyé apá ríro ẹsẹ̀ ríro orúnkún àti gbogbo ibi tó ń dùn wá nínú ara tá a ti náwó náwó sí inú wa tó ń kùn gbùrùgbù ẹ̀yọ́ yín tó ń pọ̀ lápọ̀jù gbígbìn lẹlòmíì ń gbin kìn kí wọ́n tó le tọ̀ ẹ̀yọ́ ẹlòmíì a máa wá ṣeréṣeré òṣùlá extra bitter ní gbogbo àwọn ènìyàn pàtàkì ń lò tí àlàáfíà wọn fi ń jẹ́ pípé o ẹ wá gbọ́ o àkíyèsí kan pàtàkì rèé tẹ́ ẹ bá ti ráwọn kan nínú ọjà tàbí níbikíbi tí wọ́n gbé spíkà sílẹ̀ tó ń pariwo ogun iléeṣẹ́ òṣùlá àbà àwa kọ́ la rán wọn níṣẹ́ o gbogbo iṣan ara tó ti dòkú tẹ́ ẹ bá ń lo òṣùlá extra bitter gbogbo rẹ̀ ló máa bọ̀ sípò òṣùlá extra bitter ojúlówó egbòogi di ajisani awon ibiti eti le ri osula beta osula extra beta ni won yi
6: head office wa wa ni ilu ikorodu e bo le ni agric bus stop e so pe nlo si asolo ile epo to doju pa asolo bus stop yen street to wa legbe re odo arawa street number 30 e beere osula aba nbe atun wa ni ladipo bus stop ni ikeja long losodi ni bi bridge elese yen erin siwaju eri majok filling station te ba ti debe shopping complex to wa legbe re magnet shopping complex magnet shopping complex e wonu re e beere osula aba nbe eyin ti sagam te ba ti de ilaye roundabout ewo inu haki won yen ti won ko ilaye si gadagba ewo be niwaju CAC church ebe rosula aba nbe
11: e le pe wa sori ero ibani soro yi o 070-38-61-51-68 070-38-61-58 070-38-61-58 WhatsApp number 1
10: sini. Aoni fa isan lo gba o

0: aago mẹ́sàn ti lù.
1: Ẹ̀kalẹ́ ìròyìn ní ṣókí ló ń dé sétí gbọ́ yín láti kànnì rédíò 1103.5 FM ẹ̀ka rédíò Nàìjíríà ti ìpínlẹ̀ Èkó. Ìròyìn láti ẹnu Eniola Saliu. Àwọn afurasí méjì ní ọwọ́ ṣìkún òfin ti tẹ̀ báyìí lẹ́yìn iṣẹ́ takuntakun tí àwọn ẹ̀ṣọ́ aláàbò gùn lé látàrí ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ògùn, ibi tí àwọn ajínigbé ti jí àwọn ọmọ iléèwé Gateway ICT Polytechnic méje kan gbé. Àwọn akẹ́kọ̀ọ́ yìí ni ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ pé wọ́n jí gbé ní ọjọ́ òru ọ̀sẹ̀ tó kọjá nínú ilé ìgbé wọn ní ìpara Rẹmọ. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò pẹ̀lú àtìlẹyìn Ọlọ́run. Wọ́n ti ṣàwárí àwọn ọmọ wọ̀nyí tí wọ́n sì ti fà wọ́n lé àwọn òbí wọn lọ́wọ́. Ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ pé lẹ́yìn tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ni àjọ National Association of Nigerian Students ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn fi ìkìlọ̀ síta, tí wọ́n sì fún ìjọba ìpínlẹ̀ Ògùn ní gbèdéke ọjọ́ mẹ́ta láti wá nǹkan ṣe kí wọ́n sì dóòlà àwọn akẹ́kọ̀ọ́ yìí. Bí bẹ́ẹ̀ kọ́, àwọn yóò gùn lé ìfẹ̀hónúhàn tó lágbára jákè jádò ìpínlẹ̀ ọ̀hún. Gómìnà ìpínlẹ̀ Ògùn Ọmọọba Dàpọ̀ Abiodun, nígbà tí ó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní ọ́fíìsì rẹ̀ tó wà ní òkè Mosan, ó rọ gbogbo àwọn ènìyàn wípé ìdúró ò sí, bẹ́ẹ̀ ni ìbẹ̀rẹ̀ ò sí, iṣẹ́ yóò bẹ̀rẹ̀ lórí ẹ̀, tó sì ní òun ti taari àwọn ẹ̀ṣọ́ aláàbò gbogbo sí àwọn inú igbó láti ṣàwárí àwọn ọmọ náà. Bẹ́ẹ̀ ló wá fi ń dá gbogbo wa lójú pé ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ náà tó fara gba ọta ìbọn, ó ti wà ní ilé ìwòsàn fún ìtọ́jú tó péye. Bákan náà ló wá sọ wípé ìjọba ìpínlẹ̀ Ògùn kò ní fi ààyè gba àwọn iṣẹ́ láabi wọ̀nyí ní ìpínlẹ̀ Ògùn bó ti wù kó mọ. Ní ìpínlẹ̀ Kwara, bákan náà ìròyìn ti fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn kan tí wọ́n jí gbé ni wọ́n sì ti dé sí Ìlọrin lẹ́yìn tí wọ́n dòòlà wọn ní ọjọ́rú ọ̀sẹ̀ tá a wà yìí. Ìjínigbé yìí ló wáyé ní ìlú Woro níjọba ìbílẹ̀ Kaima, eléyìí tó gbẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ àwọn aráàlú. Ṣùgbọ́n pẹ̀lú iṣẹ́ takuntakun tí àwọn ọmọ ológun ṣe ni wọ́n ti dóòlà àwọn tí wọ́n jí gbé, tí wọ́n sì ti kó wọn láti ìpínlẹ̀ Niger lọ sí Ìlọrin ní alẹ́ àná, léyìí tí gómìnà ìpínlẹ̀ Kwara yẹn Abdulrahman Abdulrazak ó tẹ́wọ́ gbà wọ́n. Ìròyìn ní ṣókí kò ní jù báyìí lọ láti kọ́ni rédíò 1 103.5 FM aago mọ́kànlá àṣálẹ́. Ìyẹn ò tún láǹfààní láti bá wa pàdé níbi tá a ti máa mú ìròyìn àwọlé sùn wá sí etí ìgbọ̀yìn. Ẹ ṣeun bẹ́ẹ̀ ti ń tẹ́tí sí wa. Eniola Saliu lorúkọ mi.

Èyí ni láti fi tó gbogbo ẹ̀yin olólùfẹ́ wa létí wípé àǹfààní ti wà báyìí láti ṣe ìpolówó ọjà yín, iléeṣẹ́ yín, ayẹyẹ ìṣílé tàbí ìsìnkú àgbà lórí ètò àtúpalẹ̀ ìwé ìròyìn ilé wa lédè Yorùbá. Ǹjẹ́ ẹ ti gbọ́? Bákan náà ni àǹfààní wà láti ṣe onígbọ̀wọ́ iléeṣẹ́ yín, ọjà yín tàbí ilé ìjọsìn yín ní ìṣẹ́jú 15 tàbí 30 ìṣẹ́jú láti aago 8 alẹ́ títí di ìgbà tí a ó fi àdàgbà ètò wa rọ̀ lago 12 láti ọjọ́ Monday ọjọ́ Ajé títí di ọjọ́ Sunday. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa. Ẹ pé lẹ́kan sí orí ẹ̀rọ 08028296023 tàbí bísọ́lá sórí ẹ̀rọ 08023974412. A ó máa retí yín o.

gbogbo ẹyin alayẹyẹ ẹyin ọtọgbogbo onífàájì gbogbo arodejo arodejo ó tún ti yá o ètò yín tẹ máa ń jẹ ìgbádùn ẹ ní gbogbo àṣálẹ ọjọ friday ẹkú ìpalẹmọ níkànnì radio 101.03.5 FM ẹka radio nigeria nípínlẹ èkó ètò tá a ṣàgbékalẹ rẹ láti máa fi kíra wa kú ìpalẹmọ ayẹyẹ ọjọ ìbí ìgbéyàwó òkú àgbà ìkẹkọọ gboyè ìgbòmìnira lẹnu iṣẹ ó yá ká tún jọ ṣe é lọjọ friday ọsẹ yìí bẹrẹ laago mẹwàá àbọ àṣálẹ 10:30 PM nígbà tí ẹniọlá abọsẹdì ọmọ sálíwó mọ gbé yín débẹ tán yanyan pẹlú àwọn orin aládìídùn tí ò lẹlẹgbẹ báwo lẹ ṣe fẹ sí abala kí ló ń ṣẹlẹ níbi ayẹyẹ níbi tá a ti máa pẹ kẹlu àwọn ohun tó ń ṣẹlẹ lóríṣiríṣi níbi ayẹyẹ gbogbo abala ìṣèbéèrè níbi tá a ti máa béèrè àwọn orin tẹ fẹ lóríṣiríṣi tó fi máa bala tá a ti máa kíra wa fún ayẹyẹ gbogbo ẹkú ìpalẹmọ pẹlú ẹniọlá sálíwó gan lẹtọ tó lè tajà yín níbi tá a ti lè kéde tàbí ṣèpolówó ọjà tẹ sì máa ta wàràwàrà pàápàá jùlọ ẹyin tí ohun tẹ ń tàjọ mọ nǹkan táwọn alayẹyẹ nílò ẹ tún lè máa ti àtẹ̀jíṣẹ́ yín látẹ̀sílẹ̀ fún àwọn tẹ bá fẹ́ kí gbogbo àbí fún ìkéde àti ìpolówó ọjà ẹ máa pe ẹniọlá abọsẹdì sálíwó ẹniọlá bentley sórí 091-151-733-70 091-151-733-70 ẹkú ìpalẹmọ ní gbogbo àṣálẹ ọjọ friday laago mẹwàá àbọ àṣálẹ 10:30 PM daago méjìlá níkànnì radio 101.03.5 FM ọsẹ yìí máa láòjù gan ẹgbà bẹẹ.

0: balẹ̀ mọ́ ẹ̀ o gbogbo ẹ̀yin tí ẹ ti dájọ́ ìnáwó sọ́nà lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà ìnáwó wo lẹ dájọ́ ẹ̀ sọ́nà ẹ̀ ṣègbéyàwó ni ṣé ìkómọ ni ẹ̀ ṣé ìṣílé ni ṣé ọjọ́ ìbí ni ewo ni ẹ dájọ́ ẹ̀ sọ́nà àbọ̀ ti ẹ̀yìn invite yín wọ́n ti ẹ̀ fìwé pè yín kẹ wá bá wọn ṣènáwó èwo ni ẹ fẹ́ lọ ní ọ̀la àwọn kan ti ṣe lénìí àwọn kan ṣe lánàá kò sí ọjọ́ tí a lè ṣe ìnáwó kò sí ọjọ́ tí a lè ṣe ìnáwó ṣùgbọ́n ó kọ̀ wọ́pọ̀ ní ọjọ́ Saturday bẹ́ẹ̀ ni àwọn míì wọ́pọ̀ ní ọjọ́ Sunday ìdí nìyí tó bóyá torí pé ó jẹ́ pé ó ti ń súnmọ́ ó ń súnmọ́ òpin ọ̀sẹ̀ tí wọ́n mọ̀ pé bóyá ní àárín ọ̀sẹ̀ àwọn èèyàn á lọ síbi iṣẹ́ àwọn ẹlòmíì lè fẹ́ lọ sí ibi ọrọ̀ ajé wọn fún ìdí èyí bóyá lọ́ ṣe ní wọ́n máa ń ṣe ní Saturday àti Sunday ṣùgbọ́n gbogbo ọjọ́ báyìí ló dára dídára ni gbogbo ọjọ́ kò dẹ̀ sí ọjọ́ tí a lè ṣènáwó mo lè decide wípé ó da mo fẹ́ ṣe ìgbéyàwó lọ́la kí n sọ pé ọjọ́ Monday ni mo fẹ́ ṣe kí n dẹ̀ ní Tuesday ni mo fẹ́ ṣe kò sí ọjọ́ tí mi ò lè ṣe ìnáwó ká máa kí gbogbo wa pátápátá kú ìpalẹ̀mọ́ ìnáwó yòówù tí ẹ ti dájọ́ ẹ̀ sọ́nà fún àwọn olólùfẹ́ wa tí ẹ ti wà pẹ̀lú wa 0704-700-3341 0704-700-3341 fún ẹ̀yin tí ẹ̀ ń pè wá fún ìgbà àkọ́kọ́ ẹ̀yin tí ẹ̀ ṣe ń gbọ́ ètò yìí radio 113.5 fm náà ni ìkànnì yìí ètò yìí ẹ kú ìpalẹ̀mọ́ ni fún ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ fún ìgbà àkọ́kọ́ bá a ti máa ń ṣe rèé torí pé ó jẹ́ ẹ kú ìpalẹ̀mọ́ ọ̀rọ̀ patí ọ̀rọ̀ ìnáwó ayẹyẹ òun náà la máa ń sọ bẹ́ bá wá ní ẹni tí ẹ fẹ́ kí kú ìpalẹ̀mọ́ àbẹ́yìn gangan lẹ dájọ́ ìnáwó sọ́nà tí ẹ fẹ́ kíra yín ẹ ó láǹfààní láti máa pè wọlé sí orí ètò yìí láti pè kẹ kíra yín pé ó dá o mo fẹ́ ṣe ìgbéyàwó fọ́mọ mo fẹ́ ṣe ọjọ́ ìbí ẹ̀jẹ̀ ń kíra mi àbí bẹ́ẹ̀ bá lẹ́ni tẹ́ ẹ fẹ́ kí tí ẹ wo pé kò ká chéńjì díẹ̀ mọ́ yín lọ́wọ́ tẹ máa fún bẹ́ẹ̀ bá ṣe lè bí ẹ bá kiní orí afẹ́fẹ́ onítọ̀hún yóò dúpẹ́ 0704-700-3341 mo tún máa wá ń fún yín láǹfààní orin tí ẹ bá fẹ́ ẹ ò tẹ́ ẹ fẹ́ kí n play fún yín àwọn dj wa wà ńlẹ̀ gbogbo ẹ̀ bẹ́ẹ̀ bá ṣe ń bèrè èyí tẹ́ bá bèrè náà la máa fún yín ìyẹn lórí ètò ẹkú ìpalẹ̀mọ́ ní àṣálẹ̀ yìí báyìí la ṣe máa ń ṣe ẹ̀yin tẹ́ bá tún wá lọ sí ìnáwó tẹ́ wá wò pé ohun tó ṣẹlẹ̀ níbẹ̀ kò fi bẹ́ẹ̀ wọ́pọ̀ àbí ó ń yà yín lẹ́nu ó jọ yín lójú tẹ́ ẹ fẹ́ jẹ́ ká mọ̀ torí àìbàámọ̀ táwa náà tá a bá lọ sí ibi ìnáwó tá a bá ṣalábàápàdé ẹ̀ tí kò ní jẹ́ àjòjì sí wa a ti mọ̀ pé àwọn dà pé wọ́n ti sọ rí ó ti ṣẹlẹ̀ rí kì í ṣe tuntun bẹ́ẹ̀ ni orí ètò ẹkú ìpalẹ̀mọ́ bá a ṣe máa ń ṣe nìyẹn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà lẹ́ẹ̀kan sí ẹ má bínú ìpè kan wọlé lẹ́ẹ̀kan ẹ bá wa pè padà 0704-700-3341 hello.
1: Hello.
0: Eka Lesa.
1: How are you, my dear?
0: I'm fine, sir. Eka Lesa.
1: Mr. Adu, I'm coming.
0: Alafia Alawa, sir. Alafia Alawa. Yes, sir.
1: Thank you very much for our management team. At which time it has brought network news. Come on, sir. That we pay one. Can you want to sit in room? Go pay microphone. It's a black one.
0: Oja, ẹ ṣeun sa, ẹ kú àkíyèsí. Ẹ kú àkíyèsí. Ṣùgbọ́n ó lọ ní èní sa, ó lọ ní èní. Ní táìmù wo láago mélòó sa?
1: Ní 10:00.
0: Ó lọ bóyá ká ké sí àwọn ẹnjìníà wa. Àwọn ẹnjìníà wa lọ́wọ́ aṣiṣẹ́ ó dá sa. Ẹ ṣeun gan ni sa. Yes sir, thank you sir.
1: Ẹ bá mi pé ìjà rẹ òṣùpá.
0: Òṣùpá Saheed ó dá.
1: Òṣùpá Saheed ẹ bá mi pé.
0: Ó dá sa, ẹ ṣe gan ni sa.
1: Ọ̀tọ̀ ìyàwó mi fẹ́ ó sì fi tán ní second of August.
0: Fún wọn tó ṣe ọjọ́ ìbí. Ẹ lè kí wọn kú ìpalẹ̀mọ́ náà, ìpalẹ̀mọ́ ẹ̀ náà ni.
1: Okay.
0: Kí lorúkọ wọn sà?
1: Kí wọn Queen Victoria Olúwàfúnmikẹ́ Ìnọ́tòlá.
0: Queen Victoria Olúwàfúnmilọ́lá Olúwàfúnmikẹ́ Àìnọ́tòlá. Oda.
1: Aya Taiwo
0: Taylor. Oda, sir.
1: The one and only Oda.
0: Have you one and only? Yes, sir. Yes, you go on, sir.
1: All right, my dear. You know, it's a
0: good one. Ami.
1: Hello, what do you want me?
0: Yes, you go on, sir.
1: All right,
0: yes. Yes, sir. Thank you, sir. Ẹkú ìpalẹ̀ mọ́ létí ètò ẹkú ìpalẹ̀ mọ́ láti kọ́ ni Radio 113.5 FM. Wọ́n ní ká máa ṣe Happy Birthday in advance sí olórí láàfin olórí Àìná Tẹ́lọ̀. Màmá wa Queen Victoria Olúwa Fúnmikẹ́ Àìná Tẹ́lọ̀ kú ìpalẹ̀ mọ́ ayẹyẹ ọjọ́ ìbí wọn tí yóò wáyé ní kòpẹ́kòpẹ́ yìí. Màmá lágbára Ọlọ́run ọba ọ̀pọ̀ ẹ̀ lẹ máa ṣe lórílẹ̀ èèpẹ̀. More life in Jesus name. Ewo, lagbara Olorun, ewo, di great great great great great grandma. Won ni gba se yin se 0704700441 0704700441 na ni oju opo te ma fi kan si wa ni koni Radio 113.5 FM lori eto eku ipale mo elo e kale sa e ti wole o. One lawon ori lo 0704700341 ta le fe ki ku ipale mo orin wo le fe inawo wo le ti lo to je bi pe ohun to sele nibe boya o ku die ka to abi boya o ti ejo yin loju ba pade ri ni inawo ti e lo pe gbogbo inawo ti e tin lo ba pade o wa se yin ni kaye fi pe eleyi ma tu stand out yato eje ka gbo tori ti awa na ba de bi party koni ani ati mo pa ti gbo ri
1: hello
0: e kale sa
1: e kale ma
0: yes ma e kale ma
1: lati lu joko ni o
0: lati joko e kale ma
1: e ku se o
0: yes ma
1: mo
0: fẹ́ kẹ́ bá mi kí ọmọ mi
1: kan
0: tó ń ṣọjọ́ ìbílẹ̀ mi. Kí ló
1: wú
0: kọ wọn mà? Victor Ọmọjọlá. Wọ́n ti ṣe é lé ní. Àárọ̀lá náà ni ayẹyẹ ọjọ́ ìbí. Ọ̀dà ẹ̀ẹ́tálẹ́ fẹ́ kí ni orí wo ní ká fún yín mà?
1: Ẹ bá mi fún ní Pàṣúmà.
0: Pàṣúmà ewo nbẹ ka sha play paso kan sha
1: e sha ba mi tori to ba ti
0: oda e seun gan ni ma eku ipale mo leti eto leku ipale mo won ni ka ma happy birthday in advance si Victor Omojola won ni ola bayi ola ode yi na ni ayajo ojo ibi won agbara Olorun ba igba odun iseju kan ni o Victor Omojola won ni ka ma se happy birthday si yin hello e kale ekale o ipe yen we 0704700441 0704700441 ma gbagbe wipe bi ago mokanla ba ti lu a o lo si yara iroyin lati lo gbo iroyin iyawole sun ko to di pe a ma tese waju e lo ekale o network yen oju opo yen lo se baye o e ma binu 0704700441 e le ti atejise si wa ni WhatsApp na e le fi atejise sowo si WhatsApp line wa na 0704700441 0704700441.
2: No more, no less. Don't stop people sound. Genuine and put music. No more, no less. No more, no less. Don't stop people you got it.

0: 7003341 lórí ètò ẹkú ìpalẹ̀mọ́. Ìnáwó wo lẹ ti dájọ́ ẹ̀sọ́nà tẹ fẹ́ kí ra yín àbẹ́ lẹ́ni tẹ fẹ́ kí kú ìpalẹ̀mọ́? 0704-700-3341 Hello, ẹ kalẹ̀ o. Eh, bẹ́ẹ̀ bá láǹfààní ẹ pé wá padà 0704-700-3341 0704-700-3341 Hello.
1: Hello, ẹ kalẹ̀ o.
0: Ẹ kalẹ̀ sà.
1: Júmọ́ lórúkọ mi, first time caller.
0: First time caller. Kí ni mo fẹ́ fún yín báyìí? Ẹ kalẹ̀ sà, bá yẹ rédíò yín sílẹ̀.
1: Ẹ kalẹ̀ o.
0: Yes, sir. Láti orísun bá rí, kí ló bú kọ yí sà?
1: Adémọlá.
0: Láti orísun bá rí, ó yá. Ẹni ṣó ń lẹ̀.
1: Mo fẹ́ kí bá mi kí bíjì wa. Nítorí a ní kọ́kọ́ ọ̀sán. So wọ́n fẹ́ sí báàdì fún àwọn tí báàdì ẹ̀ fún sí August ní Sunday tó ń bọ̀ yìí.
0: Okay.
1: So ilé bíjì wa máa ti di president general. Ilé rẹ̀ àti máa ti ní ẹjọ́ Sunday ní Àkútì àjùmọ̀ lọ́run. So mo fẹ́ kí bá mi kí gbogbo àwọn tó ń ti ṣe báàdì papọ̀ mọ́ bíjì kan lára fún rẹ̀ tó hóstì.
0: Kí ló rúkọ wọn?
1: Aláàjì Àfọlábí.
0: Aláàjì Àfọlábí. DG kí lẹ pè wọn?
1: PG.
0: PG. President General. President General Ajọ́wo.
1: Yeah, association wa.
0: Kí ló rúkọ association yín?
1: Akausa.
0: Okay. Àwọn náà ti ń gbọ́ báyìí. Àbí tí a bá rí àwọn tí wọ́n mọ̀ wọ́n, ó ṣe ṣe kó máa gbọ́.
1: Wá lọ́wọ́ Ìdùmàrè láti Ẹbí Nìzà Òbí.
0: Sáùtì.
1: Ẹbí Nìzà Òbí.
0: Ẹbí Nìzà Òbí.
1: Bàbá mi lọ́wọ́ Ìdùmàrè nínú ọdún tí mo wà.
0: Ó dà sà.
1: Bàbá mi ń gbé.
0: Ó dà sà, ẹ máa bá wa ká lọ. 0704-700-3341 bẹ́ẹ̀ wọ́n ní ká máa kí Aláàjì Àfọlábí, àwọn náà ni President General Association wọn. Wọn ni ká máa kíyìn, ká kíyìn ti gbogbo ara láfi kíyìn láti kàn ní Radio 103.5 FM yẹn lórí ètò ẹ̀kú ìpalẹ̀mọ́. 0704-700-3341 Hello, ẹ kalẹ̀. Ẹ jọ sá, ẹ bá ti pè wá, ẹ bá wa kúrò níbi tí rédíò yín wà, àbí kẹ yí sílẹ̀ pátápátá. Hello, ẹ kalẹ̀ o. Ẹ kalẹ̀ o. Ìpè yẹn rè é, bẹ́ẹ̀ bá láǹfààní ẹ pé wá padà 0704-700-3341 Hello.
1: Hello.
0: Ẹ kalẹ̀ sà.
1: Ẹ kalẹ̀ o.
0: Ẹ jọ, ẹ bá wa yẹ ọ rédíò yín sílẹ̀.
1: Mo ti yí kó bẹ̀ o.
0: Ó dà ọ yá ẹni ṣó lẹ̀.
1: Ẹ kalẹ̀ mọ̀.
0: Yes, sir.
1: Mo fẹ́ kí ọmọ mi ní advance name.
0: Kí ni orúkọ wọn?
1: Selim ni.
0: Selim.
1: Kàtúwàndé. Ẹ bá mi kí pé Kọ́lọ́run kó bá mi wò kó dá sí Kọ́lé Kókò.
0: Ọjọ́ wo ni ọjọ́ ìbí náà?
1: Sunday
0: 9. Ọ̀dà. Ọ̀dà. Ọ̀dà. Gbogbo ẹ̀yin ọlọ́jọ́ ìbí oṣù yìí náà là ń kiri pé ẹ kú ìpalẹ̀mọ́ o. Hello, ẹ kalẹ̀ o.
1: Ẹ
0: kalẹ̀ sà.
1: Ẹ kalẹ̀ mọ̀.
0: Ẹ sà, orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá. Láti ní fọ̀ ní kókà.
1: Ìrẹ́wọlédé
0: ní kókà ní ifọ̀.
1: Mo fẹ́ kí ọmọ mo ló gbé ní ẹ̀ òkú ẹ̀ ìyàwó fúnpọ̀. Pẹ̀lú ìyàwó nítorí ìyàwó nítorí ìyá yẹ kú. Mo lè fẹ́ kí ìyàwó fúnpọ̀ ní ìyá ọkọ náà fún mi rè pé ọjọ́ àjùmọ̀ ṣe ra wọn.
0: Àmì ò yẹ ní ifọ̀ náà. Ṣé ní ifọ̀ náà lọ wà ní àná kókà ń bẹ̀?
1: Ẹ nínú kókà lórí wọlé ti fẹ́ fún wa.
0: Ọdún ajìnà síra lágbọ́rọ̀ Ọlọ́run. Yes, sà, ẹ ṣeun gan ni sà. Àwọn tìjọba àbílẹ̀ ifọ̀ nìyẹn ní àná kókà ní ifọ̀ náà lọ ti ń gbọ́ wa 0704-700-3341 Hello.
1: Hello, ẹ kalẹ̀ o.
0: Ẹ kalẹ̀ sà.
1: Sọ́mọ́lá.
0: Láti

agbára káká kọjá rẹ̀. A jẹ́ ibi tí a ń pè ní Èbúté Yíyanjú. Tí ó súnmọ́ ìlú Làṣà. Èbúté Yíyanjú fẹ́ àgùn. Act of Apostle 27:8. Èyí ni àkórí ìṣòro àṣálẹ̀ ìyanu ọlọ́dọọdún ni. Eléyìí ta fi ń sọrí àjọ̀dún ìjọwọ́ ọlọ́dọọdún. Ọdún yìí tún rèé o. 18th anniversary of Night of Wonder. Ọdún kejìdínlógún tí Ọlọ́run ti ń dára sí wa. Ọdún kejìdínlógún tí ẹ̀rí ti ń gorí ẹ̀rí. Ọdún kejìdínlógún tí iṣẹ́ ẹ̀mí àti iṣẹ́ ìyanu ti ń ṣẹlẹ̀ láyé wa. Ìwọ náà darapọ̀ mọ́ ogunlọ́gọ̀ọ̀gọ̀ ènìyàn tí wọ́n ń fi ojoojúmọ́ jẹ́rìí ságbára Ọlọ́run lábẹ́ ìpè tó ń fọhùn tó la àgbáyé já. Nínú ìjọ Cherubim and Seraphim Church, Mountain of Goodness and Mercy Worldwide, níbi tí Ọlọ́run ti ń lo ikọ̀ àti ìrìjú rẹ̀ tó tọ̀ ni. Lady Prophet Dr. Fúnmi Àrójà Owólabí JP. Gbogbo ènìyàn la pè. Kájọ jó, kájọ yọ̀. Nípasẹ̀ iṣẹ́ ìránṣẹ́ orin látẹnu Prince Tunde Oníjọba àtàwọn olórin ẹ̀mí jàgọ̀jàgọ̀ míì. Kájọ gbọ́ ìwé àjọ̀dún látẹnu wòlíì Ọlọ́run alààyè tó tọ́. Bí Special Apostle Prophet Adélẹ́kàn Ayọ̀bami JP àtàwọn ikọ̀ àti ìrìjú míì lọ́lọ́kan òjọ̀kọ. Ọjọ́ Sátidé ọjọ́ kẹjọ oṣù kẹjọ August 8, 2026 la máa ṣe. Bẹ̀rẹ̀ láago mẹ́wàá àṣálẹ́ gẹ́gẹ́ 10 p.m. nínú ìjọ Cherubim and Seraphim Church, Mountain of Goodness and Mercy Worldwide tó wà ní 11 Mulero Street, Agege, Lagos. Lady Prophet Dr. Fúnmi Àrójà Owólabí JP lólùgbàlejò. Ní ìkórìta kò yé mi mọ́tò wà. Ọlọ́run yóò mú ọgúnlẹ̀ ṣèbùtẹ̀ yíyanjú rẹ̀ lórúkọ Jésù.